0: fe se agbedide ise owo iya tubo je ki awon eyan le duro lori ese awon ese won ki se pe won ma se agubaniro ton wa tun ma wa ise kaki wa ma fi yen ma wo kono fun gba die o dara be awon ki ijoba are bola met tinubu awon ki won leyin o
1: Fẹ́lọ́ni tẹ́ play.
2: Ó ti Barcelona fẹ́.
1: Hip hop ni tẹ́ play jọ.
3: Ṣé yin lè jó ni? Ẹ ń tiro, ẹ ń tẹ́pa. Ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
4: Ah, dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti sọ kánú ijó alẹ́ òní. Ẹ dá yànmọ́.
1: Ó bẹ̀lẹ́ o. Kí ló fa tó tó nù?
3: Bàbá, ẹ̀yin náà ti sọ kánú. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹ́ níbẹ̀ gi lójú ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ kánú.
4: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí. Lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń já gaara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá. Lọ́wọ́ ìsan fi ni pamọ́. Àwọn afiniṣẹ̀sín. Ìdè mi já. Ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgbún wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́ o sì rẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀pánù.

0: Come on, take. It will help you get better.
1: Hey, yeah, mommy and daughter, still struggling over this medicine palaver.
0: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
1: Awful taste? Have you tried Moxie?
0: Moxie? What's that?
1: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
2: This tastes great. I love it. More, please.
0: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
1: My sister, she can't, because every Moxie medicine bottle has a child resistant cap, which prevents children from opening it.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenyramine syrups. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Tẹ̀síwájú Ifákúrẹ́dẹ́ wa ń rẹ́ láti odò ẹ̀rùn ìgọdọ̀ ọ̀rọ̀ àwọn àgbánirọ̀ yẹ tí máa ń gbé yẹ̀wò típẹ́ bóyá torí pé ẹ̀ ń gbé yẹ̀wò gan ni ìjọba ṣe ṣe iṣẹ́ lórí ẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe lórí rẹ̀ yìí ọtẹ wà lọ́rùn ṣùgbọ́n iṣẹ́ kan tí ó kù tẹ́mi rò pé ó yẹ kí wọ́n fi yanjú rẹ̀ òun náà ni pé kí wọ́n jẹ́ kí àwọn àgbánirọ̀ kí wọ́n máa sin ìrúlẹ̀ bàbá wọn ní ìpínlẹ̀ tí wọ́n ti bí kálukú wọn kì í ṣe ìpínlẹ̀ tí wọ́n ń gbé o ṣùgbọ́n ìpínlẹ̀ tó yẹ pé wọ́n ti bí kálukú wọn òun náà ni kí wọ́n máa lọ sin ìrúlẹ̀ bàbá wọn God save Nigeria. If I could do a real life, you'd be a good one.
5: I like my share group being less again ventures. Lati Shomuli, better tea job back, but we owe that a bell. Kí wọ́n jẹ́ kí wọ́n máa ní iṣẹ́ ọwọ́ lásìkò tó bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún agùnbánirọ̀ lọ́wọ́ á tún lè ràn wọ́n lọ́wọ́ ẹ ṣeun.
4: Olóyè Ìjẹ̀lú Ìjọ́nù àbó òdòdó JP ọba ilẹ̀ tìlú Ìjẹ̀dùdú chairman Lagos State Balance Forum coordinator Balance for New Hope. Ẹ wo nǹkan tí ìjọba àpapọ̀ ṣe nǹkan tó dára ni àwọn ìgbésẹ̀ tí à ń fẹ́ kí wọ́n máa gbé náà nù. Mo dẹ̀ máa ń sọ mo tún máa ń tẹnu pé ẹyìn tí aṣíwájú tó bá ti ń léwájú ó kù sí ọwọ́ àwọn ọmọ yìí láti rí pé nǹkan tí aṣíwájú bá là kalẹ̀ ń ká tẹ̀lé kí àwọn tí wọ́n ń bẹ nídìí iṣẹ́ náà kí wọ́n ṣe bí ìjọba ṣe là kalẹ̀ àwa tí a jẹ́ aráàlú náà ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí a lè ní àṣeyọrí àti àṣe pé ọlọ́run ọba yóò bá wa ran ìjọba lọ́wọ́ gbogbo àwọn ọmọ agùnbánirọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ lọ ṣe ètò náà ọlọ́run yóò bá fún ọ ní ọgbọ́n ìmọ̀ ohun ọpọlọ tó péye tó jẹ́ pé a lè láǹfààní àti rí ipa wọn dáadáa lórílẹ̀ wa nàìjíríà God save Nigeria olóyè Ìjẹ̀lú Ìjọ́nù àbó òdòdó JP ọba ilẹ̀ tìlú Ìjẹ̀dùdú chairman Lagos State Balance Forum.
6: Ọ̀rẹ́ mi, n ò máa rójú aya mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ mà ní fòrò wọlé. Ìyá Bílíkí, ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi.
7: Kí ni òní ṣẹlẹ̀? Ọ̀rọ̀ rẹ yín ti sú mi. Ẹ wò ó, wọn ò lè ṣe.
6: Irú àrùwo ní ṣe ọ́ tó lè jẹ́ ọ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ. Ṣé ọ̀pá ẹ̀yìn ti rẹ ni? Bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlè mọ́kùrodò dáadáa wò ó. Má jẹ́ pàṣẹ omi òrò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àpàrùn ìdákọ́lẹ̀ world wide tí gbogbo èèyàn mọ̀ sí ìrọ̀rùn Abakia Center èyíkéyìí àìsàn tó lè máa bára wò yá ìjà tí o sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn Abakia Center ọba àpàrùn ìdákọ́lẹ̀ world wide olóògùn ibà tó wà ní number 25 Odunlami Street opposite Access Bank Abiodun Bus Stop ní Bájúláyé Ṣómọ́lú Lẹ́kọ̀ọ́ tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
8: 08068655884 lẹ́ẹ̀kan sí 08068655884.
6: Ha! Ìrọ̀rùn Abakia Center, bàbá ológun ibà, ọba àpàrùn ìdákọ́lẹ̀ world wide. Kò sẹ́lẹ̀.
9: 1FM 92.9.
5: Ẹ káàárọ̀ o, orúkọ tí wọ́n ní ọlá ìtàn bàbá olóòèlú orílẹ̀ ìgbésẹ̀ ìdáraàbọ̀ ta ni yóò máa fún wọn ní owó oúnjẹ torí èèyàn tí kò bá ṣiṣẹ́ ní ìlú ìkọlẹ̀ rí oúnjẹ jẹ ìjọba kí ìjọba ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó ọlọ́run á ṣàánú wa. Oúnjẹ wà ní orientation camp.
4: Ìjọba Alifa Ismail Adams ọmọ Mufti láti rẹ sí Plaza Àjùwọ̀n My JP àti Aji Àgàníyá. Ẹ wo ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ gbé yìí ìgbésẹ̀ tó dára ni. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí lásìkò tá a wà yìí torí àwọn ètò ààbò tó mẹ́hẹ pay. Ṣé wọn ò yẹ kí wọ́n so agùnbánirọ̀ kọ́ for now? God bless Nigeria nílùú Ìlọrin.
5: Ẹ káàárọ̀ Bond FM ẹ kú iṣẹ́ o. Adúpẹ́ pé a tiẹ̀ ti ń gbọ́ yín díẹ̀ báyìí. Orúkọ tí wọ́n ní Yẹmi sí láti Ìlasa Màjà. Ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ó dáa fún àwọn agùnbánirọ̀. Owó tí wọ́n tiẹ̀ tún fi ṣàfikún fún wọn náà láti máa fi wọ ọkọ̀ lẹ́yìn tí wọ́n bá kúrò ní orientation camp. Ìgbésẹ̀ náà dára. Ọlọ́run á túbọ̀ kín Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọlọ́run á túbọ̀ ràn wọ́n lọ́wọ́.
4: Ẹ káàárọ̀ orúkọ mi ni Ọláìtàn ọba olóyè lórílẹ̀. igbese dara but
5: ta lo mo ma fun lo nje mo se ko nje ma wa lori edition cap eje ta lo eje to san eje ta le
4: owo
5: re
4: owo nje
5: ewo nje wa wo to ba fe jo nje ijo baba lo ro nje o nje wa ni
4: ngba lo serve ah ebe mi ibi si lo mo so serve ni 3 years ago ngba lo serve
5: mo serve 2008 2009 odun
4: me lo serve lagos camp mo ti serve
5: ibi ta wa o da a de nje won aro a nje to san a ma ki ta la gba boda ta ma nje ah mo so nje mo ah a je pon ti sha ti pe ngba emi nje wo ah e di da omo ti ba fe nje nje ori ki a lo ra o nje
4: ani o so nje ki kankan
5: ah o da emi nje nje ejo ba o
4: ba to lo ni ori ni
5: 2009
4: alai bata ni bo se lo se ba lati tire o dara be bi ijoba se gbe igbese yi sugbo ti ijoba ba ta ki won to ko ma ba di era oni di o God save Nigeria
5: e ka ro ijoba to wa lode won gbianju gidi e je ka ma fi adura ka ma fi ti won leyin oloye alape o sa oba oniba ekun oba Dr. Sulaiman Raji Ashade lati Iba
4: oro legbon o gbogbo e to ro ba kan e to ba gbese lowo e je ka se mo to wa bo ti yo aba ti won si tun dana e je ka yi re o tawon yen wa da la re bi aba pe ko ma lo safu ni ipile kaluku won olorun ba yo se iranwo fun gugu wa yo do olorun so mo se o olotu wa la re ati o tun ji olani ko lo ko mi to ba di ago meso abo la re e je pade lori eto alaye baba oro lantaro lo
5: a te ri se le tu wole latodo pensionable officer Alhaji Adedeji Oluyege won ni ka ma ki Adeni baba lola laroye ijesha won ni tubo sun media team mushin local government ase isa modun se mi gani at belo asiro ko temi o e se sentence ti siwa o ire o

0: ọlọ́run ṣàánú fún mi o ohun tí mo fẹ́ kí èmi àti ẹ ká máa tẹnumọ́ láàárọ̀ ìbá ṣe ń jáde lọ́nu bó bá ti dédé ọjà ẹ tó bá ti débi iṣẹ́ ṣáàmà sọ ọlọ́run ṣàánú fún mi lónìí o òní ọjọ́bọ tọ́ọ̀sì ọjọ́ kejì oṣù kejì ẹgbà ọdún ó lé mẹ́rìnlélọ́gbọ̀n ọlọ́run dákun ṣàánú fún mi o ọlọ́run láti òní lọ mo mọ̀ ọ́ ṣe mi ò mọ̀ ọ́ ṣe ọlọ́run àánú rẹ mo fẹ́ ọlọ́run dákun ṣàánú fún mi o nínú oṣù tuntun yìí ọlọ́run jẹ́ rí àánú gbà o ṣàánú fún mi o ọlọ́run ṣàánú fún àwọn ọmọ mi o ẹ̀jẹ̀ á máa fi àwọn ọmọ wa sínú àdúrà o lóòrèkóòrè o bá ti ń gbàdúrà fúnra wa ká máa rántí àwọn ọmọ wa o ẹ ń bá lọ́kọ ọlọ́run ṣàánú fọ́kọ mi o ẹ ń bá láya ọlọ́run ṣàánú fáyà mi o ẹni tí ò tí ní ọkọ tí ń fẹ́ aya tí ń fẹ́ ọlọ́run dákun bá mi ṣàánú fún o pàápàá jùlọ àwọn ọmọ wa ọlọ́run dákun ṣàánú fún àwọn ọmọ mi o ṣàánú fèmi náà o adéolúwa adéfọlárin okùn adé mr pilot ọlọ́run dákun ṣàánú fún mi o mo fàánú rẹ o ṣàánú fáyà mi mary tó ogun okùn adé ife adé okùn adé àti olúwa okùn adé ọlọ́run dákun bá mi ṣàánú fún àwọn ọmọ mi náà o ọmọ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí apá kejì iléeṣẹ́ bond 92.9 ọjọ́bọ tọ́sí ọjọ́ àgbéyẹ̀wò wa ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ẹ̀yẹn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́nà ṣe rí pẹ̀lú ọmọ yẹn adéolúwa adéfọlárin okùn adé mr pilot ẹjọ́ eléyìí o.
1: mr pilot ẹ káàárọ̀ sà orúkọ mi ni ṣakiru láti kòtù àwọn tó bá ń lọ sí àjà tó ń lọ sí ẹ̀pẹ́ sọ́rí àwọn tó ń lọ sí ẹ̀pẹ́ láti àjà tó bá dé uba bus stop kọ́ńtẹ́nà ti block ọ̀nà pátápátá wọn wì lọ́ máa gbà kò sí ọ̀nà tó lè gbà kọ́ńtẹ́nà ń bọ̀ láti ẹ̀pẹ́ so wà lose control ó kọ́ sí ọ̀dàlẹ̀ fáwọn tó ń bọ̀ láti àjà wá sí ẹ̀pẹ́ so ó ti block ọ̀nà tó tà lock kò sí ọ̀nà rárá àfi táwọn last man bá débẹ̀ tó bá ṣe tó ẹ lókun ó sì wà ńbẹ báyìí báyìí káwọn èèyàn dẹ rọra ojú ti rọ ilẹ̀ ń yọ ẹ ṣe gan sa.
0: bóyá ẹ̀gbọ́n tí arákùnrin yẹn sọ dáadáa tó bá ń lọ láti àjà lọ sí ẹ̀pẹ́ uba bus stop ni wọ́n ní ìjàmbá ọkàn yẹn wà ó dẹ̀ fòfèrè láti òdì kejì ó wá dẹ̀bù ọ̀nà fún àwọn tó ń lọ sí ẹ̀pẹ́ láti àjà ni mi ò tí gbọ́rò pé àwọn ẹ̀ṣọ́ ojú pópó lasma ti wà ńbẹ̀ bọ́ba ti wà ńbẹ̀ bóyá ọ̀gá àgbà fún àjọ lasma ọ̀gá wa ọlálékan bákàrẹ̀ òkì wọn ti fi tó wa létí tàbí kí alūkkóró wọ alhaji aribao traffic aribide sí kí wọ́n fi tó wa létí bó ti jẹ́ lasma díẹ̀ fún wọn bá ti fi tó wa létí àwọn kan bẹ tí lasma ti wà ńbẹ̀ láti òru kódà ẹ jẹ́ wo aago mẹ́ta ku ìṣẹ́jú mẹ́ta òru aago mẹ́ta òru ku ìṣẹ́jú mẹ́ta 7:50 a.m. ní ọ̀gá fi ránṣẹ́ sí mi general manager lasma nípa ìjàmbá ọkọ̀ tó ní ṣe pẹ̀lú ọkọ̀ tó gbé agolopọ̀ kọ̀ńtẹ́nà ní ìwọ̀n bàtà 40-foot kọ̀ńtẹ́nà tí ó ní ìjàmbá ní agbègbè anthony bus stop níbi ẹ̀bá àti ìyàsọ́dọ̀ àwọn vio ní ìkòròdú road wọ́n ní ìkan nínú àwọn kọ̀ńtẹ́nà yẹn ó ti ṣubú dànù pátápátá wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tó kú ẹrù òun ló wá lọ ha mọ́ tó ti mú gbogbo bẹ́ẹ̀ tó ṣe pa mí mọ̀ pé ẹjẹ́ má bínú ẹjẹ́ sáré pé lasma díẹ̀ ọ̀tún ẹ mọ́ bínú ẹjẹ́ pé lasma díẹ̀ ọ̀tún mo láti fìdí ẹ̀ múlẹ̀ mí mọ̀ bóyá kí kọ́kọ́ pé gm kí wá pé lasma díẹ̀ ọ̀tún o mí mọ̀ tí ì bá mú bẹ̀ o mú bọ̀ o ẹjẹ́ ń wo tí mo lè ṣe ń bẹ̀ bóyá kí kọ́kọ́ pé gm kí wá pé tí wọn bá gbé má pé lasma díẹ̀ ọ̀tún alátìmọ̀ torí ṣẹ́rí kíní yẹn máa padà kó bá ìkòròdú rodo tírú ẹ bá ṣẹlẹ̀ lẹ́bàá yẹn yóò padà kó bá ìkòròdú rodo mo ti fẹ́ gbìyànjú àti pe gm tí bá pe gm nọ́mbà gm ló ń ta padà yo ọ̀nà pọ̀ o òun ló ń ta padà yo ọ̀nà pọ̀ o òun ló ń ta padà yo ẹjẹ́ máa wá nọ́mbà lasma adéọ̀sùn lọ́nà mi o mo fẹ́ mọ bíbẹ̀ yẹn ṣe nítorí àwọn tí ó máa padà kó bá ìkòròdú rodo ibi ìyànà anthony yẹn yóò padà kó bá ìkòròdú rodo ẹ má bínú ẹ yàrá ilé kálíbà mo bá ṣe sáfúbẹ yẹn ni mo ṣe ń gbìyànjú àti ní ká yanjú ẹ o ẹ mọ bínú o. ẹ ká rọ́sà ọ̀gá ẹ ká rọ́sà ẹ ló a máa ṣe nǹkan o kíní yóò jáde yẹ sà ẹ má bínú ẹ ká rọ́sà gm sà
2: ẹ ká rọ́ bàbá
0: yẹ sà orí afẹ́fẹ́ lẹwà ẹ má bínú pé mò ń pè yín láì sọ fún yín tẹ́lẹ̀ ẹ mọ́ bínú sà o. kini te fi ranse si mi loru bi meta nlo lu yen container meji ni ati ya si Anthony lati ya si Ojo de Apapa Israel lati ko duro ni bi ona ta ma bed ye ni sabi hello sir network yin kon ni o hello sir
2: hello
0: yes sir e fe mo boya won ti ko awon ko e kuro ni sir
2: Time
0: bomb. Ben sir, I'm going sir.
2: Hello.
0: Yes sir, I'm going GM. I'm going sir. Hey. Network. Oda e je npe GM lona mi. An lati mo boya won ti ko awon ko yen kuro.

0: báyìí láti wáyé pé àwọn kọ̀ǹdínà yẹn gbọ̀ngàn.
1: Ṣé kòkó bá ìkòròdú road sir?
0: Ah, ó di apẹ̀jẹ̀ díẹ̀
1: díẹ̀
0: láti pòsíṣọ̀nù àwọn ọmọ wa káàkiri.
1: Ẹ má bínú rà, ibi tẹ́ ẹ sọ yìí, àwọn bí àwọn máa sábà dúró bẹ́ẹ̀ ọ̀nà tá máa gbàjá sí òtòjà pápá ìṣẹ́ òjò àbí ibẹ̀ ní sà.
0: Bẹ́ẹ̀ni
1: Adupe. Se mo so fun yin, o ma pada mu ikorodu road. E da kun gbogbo en to wa lo si ikorodu road. E ro re o. Ke to lo sona ikorodu road loni pelu isele ti oga agba lasma so en ro re o. O ye e ja pada sori agbeyewo wa ni kiakia laaro yi. Lori eto bonus ri ile se bond 92.9.

0: ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ orin tó mọ́ wa láàárọ̀ tún ní àkú iṣẹ́ àná àkú ìgbáradì tó tò ní àsìkò ti wẹliwẹli ìdí lágbára ọlọ́run àbá wa lára mu ìjẹ́ bí a ṣe ń jáde lọ láàárọ̀ tún ní ọjọ́ bọ̀ láti wá ohun jíjẹ ohun mímu lọ ohun rere àsùn wa bọ̀ láàárọ̀ tún ní gbogbo ire ire gbogbo eléyìí tá a béèrè fún eléyìí tá a tẹ̀ rántí béèrè fún tó yẹ pé ire ni olúwa jẹ kí wọn sùn wàbọ̀ láàárọ̀ tòní àti ní gbogbo ọjọ́ ayé wa ọrẹ olúwa ògúnlẹ̀ ìkẹlẹ orúkọ tòní kókó ń tẹ̀síwájú.
1: ẹ kú ojú ọgbọ olúfẹ iléeṣẹ bọd fm wúlò fètò kókó ní ìwé ìròyìn ìwé mọ ní bí òjò àti ìrì tí ń ti ọrùn sọkalẹ wá tó ń fún àwọn oúnjẹ bẹẹ náà ni ọrọ ohun tó ti sọ nínú ìwé mọ kò ní lọ láìṣẹ o àwọn àgbà lọwọ bọ wọn ní bí òjò bá rọ ara tu ewéko ara tulẹ lágbára ọlọ ìtura jẹ ti gbogbo wa o abiodun fọlọṣọ lorúkọ bí kókó oníwé ìlú ń tẹ síwájú.
0: àwọn òwe ìwòrin wọn ti wà níwájú wa bìbà láàárọ tòní tá a máa mú lọkọọkọ èjèèjì láti ibi tí wọn jẹ kùdé láti kókó àkọkọ nínú ìwé ìròyìn vangard eléyìí tí wọn kọ lọ ọgọ láàárọ tòní òun náà ni wọn mà ti ń ṣàlàyé lóní bẹrẹbẹ o ipe yàtọ sí àtẹjáde kan eléyìí tí àwọn primary election appeal committee ìyẹn tí wọn ta resíta yìí pé àbájáde gbogbo ẹjọ táwọn ti jókòó gbọ táwọn ti gbọ ẹjọ kò tẹnilọrùn òun rèé wọn ni ìwé ìròyìn vangard wọn láwọn mà ti ṣe àkójọ àwọn ìdí tó jẹ kókó àtàwọn ìdí tó jẹ pàtàkì ìdí tó fi jẹ pé àwọn àjọ national working committee ìyẹn ti ẹgbẹ òṣèlú apc tó fi jẹ pé wọn yọ orúkọ àwọn kan wọn yọ bí jìdá wọn ni lára àwọn tí wọn yọ orúkọ wọn òun náà láti rẹ ẹnìkan tó ti fi ìgbà kan jẹ gómìnà ní ìpínlẹ benue ìyẹn senator gabriel sofwan láì gbàgbé ẹnìkan tó jẹ pé ó ti ń fi ìgbà kan ṣojú ìpínlẹ ondo nílẹ ìgbìmọ aṣojúṣòfin ìyẹn gbẹngà ẹlẹgbẹlẹyẹ àti àwọn mẹtàlélógún míì tí wọn ni wọn yọ orúkọ wọn nínú ìwé tí wọn taari síta fún àwọn tí yóò lọ ṣojú nínú ilé ìgbìmọ aṣòfin wọn sọ di mímọ pé àwọn márùnún míì tó jẹ pé àwọn náà takàn mọ níbi ètò ìdìbò abẹlé tó wáyé nínú oṣù karùnún ọdún tí a wà yìí wọn ní àwọn márùnún míì tó jẹ pé ipò sẹ́nítọ̀ ò ní wọ́n takàn mọ̀ fún àtàwọn mọ́kànlélógún míì òun náà ló jẹ pé wọ́n ti jáwé olúborí tẹ́lẹ̀ rí nínú ètò ìdìbò abẹ́lé náà ní ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ti fi orúkọ mí ìdìpọ̀ orúkọ wọn látàrí àwọn nǹkan kan tí ó ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé pé àwọn ìpínlẹ̀ tí ọ̀rọ̀ náà kàn kú gbọ̀ngbọ̀ òun náà láti rí ìpínlẹ̀ kogi abia benue taraba ondo niger state kwara kaduna àti ebonyi wọ́n sọ di mímọ́ pé ìṣẹ̀lẹ̀ ó wáyé látàrí wípé yàtọ̀ sí pé wọ́n ti ṣe àwọn ètò ìdìbò yìí wọ́n ni àwọn ẹgbẹ́ ìyẹn àwọn àjọ amúṣẹ́ṣe ìyẹn working committee ẹgbẹ́ òṣèlú apc wọ́n ni wọ́n jókòó wọ́n wo àwọn ẹjọ́ tí wọ́n pè ní ọlọ́kan jọ̀kan àwọn ibi tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ òun sì ni wọ́n ti gbé ìgbésẹ̀ tí àwọn ìyípadà náà ti ò fi wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe làálẹ̀ nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn telegram tó jáde láàárọ̀ tòní wọ́n ní bí yorùbá gbóyọ bọ́ọ̀lù alọ́ta bó bá ń sọ̀kò sáàrin ọjà á rí ọ̀rẹ́ tiẹ̀ o ó máa ní ọ̀rọ̀ àwọn tí wọ́n pààrọ̀ orúkọ wọn nínú àwọn tó yẹ pé wọ́n ti dìbò abẹ́lé lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc tó ti gbàgbọ́ pé àwọn ti wọlé àwọn ilé ẹ̀ka ọ̀gbà tíkẹ́ẹ̀tì tó fi orúkọ mi rọ́pò olùkọ́ wọn wọ́n ní nípínlẹ̀ ondo àwọn alága ìjọba ìbílẹ̀ ó mà kóra wọn jọ lábẹ́ ẹgbẹ́ àwọn ìjọba ìbílẹ̀ tí a mọ̀ sí agan níbi tí a ti rí ẹni tó jẹ́ alága fún àwọn alága ìjọba ìbílẹ̀ ọmọ̀wé gbẹ̀ngà fásuà tó ń sọ di mímọ̀ olórúkọ àwọn tó kù níbi ìpàdé oníròyìn tó pe gbogbo àwọn oníròyìn sí o wọn rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ bọ́lá ahmed tinubu pé ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ nígbà tí ẹgbẹ́ ètò ìdìbò abẹ́lé kalẹ̀ fẹ́ràn sí ìdìbò ní ọjọ́ 16 oṣù karùn-ún ọdún tí a wà nù rẹ̀ àti ọjọ́ 17 oṣù karùn-ún ọdún yìí tó yẹ pé ẹyin àwọn ìgbìmọ̀ tó wá rí sí kò kárí tí a wọ̀n sí supervision àjọ elétò ìdìbò náà bẹ́ẹ̀ ọwọ́ àwọlé tán ẹ wá yọ orúkọ bí ẹni yọ jìgá ẹ yọ orúkọ sẹ́nítọ̀ méjì dànù nípínlẹ̀ ondo ẹ bàbá méjì mi rọ́pò wọn ẹ yọ orúkọ àwọn tó jẹ́ aṣòfin tí ó lọ ṣojú ìpínlẹ̀ ondo nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ làbújá ẹ yọ mẹ́fà dànù ẹ wá forúkọ mi rọ́pò wọn ẹ wá sọ pé pẹ́pẹ́ sí o wọ́n jà wàhálà ṣẹlẹ̀ àwọn ni alága ìjọba ìbílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ ondo àwọn ò rí ibi tí ìjà ti ṣẹlẹ̀ àwọn ò rí kùdìẹ̀kudìẹ kan bẹ̀ ìjọba wa ara wa la pé o wọ́n sì dìbò abẹ́lé ẹyẹ yọ àwọn èèyàn dànù ṣùgbọ́n ti rí àwọn àjọ kan táwọn náà kóra wọn jọ tó ń ké sí ààrẹ bọ́lá ahmed tó ń gbóṣùbà sàdákàtà fún ọ ìpínlẹ̀ ondo làwọn náà wà o àwọn pera wọn ní Elder for Kibat Mandate Forum. When you want to say your order, you're low daddy. You're calling my low giddy woe. So back, wait about you, the low giddy woe. Tabati wallet, at your wallet, no near. If it's better to our way, it's better to Danny. Then today, I like a farm while your Kibat Mandate Movement. Yeah, honorable. Desola Ijabi, boy, ni iye gongo lo da o bo se nsele re ni pile ondo awon kan so pe ru gbese be oda kadi gba bele tan ka wa danu pe ko da to ni egbe osele etiti
0: ninu weroyin vanga to jade laaro otuni latari eto abo orilede wa Nigeria to je ipe o ti kase fon nile okan to ku nile o tun ri dogbo logbo won ma tin so ju mimo bi abi iwe eroyin vanga bi o se gba igbele lo ti won lo fi oro wa awon eyan lenu wo ipe bi eto eto abo yi bi o se mi logbologbo ni orilede wa Nigeria ti gbogbo orilede Nigeria fara ro mo ipe kini a le se awon eyan won ma ti bere ti soro gele bi nju bi ti jile bi o se so o so ipe asiko yi o ye ki a ma gbadura gidigidi o ki onikaluku ko si wa ni ojula lapon sori fin sori ki gbogbo wa ki a duro lori ese wa ki a ma ti oju kan sun ipe ki gbogbo gba o na ni ki a ma ku fun adura ṣugbọn chine ozo in yama ohun so di mimo ipe asiko yi ohun na ni pe bo if you see something say something no ipe bi e ba ti ri enikan eleyi to je ipe o ni nikan irinwo gogo kan eleyi ti ko ba mu ipe ki e ti ti pe awon agbokuro won so di tun so di mimo ipe gbogbo wa e je pe onikaluku o peju ki a ti ma wole ni nkan bi ago meje ipe ki a ma rin oru mo ti onikaluku wa ki a wa ni oju lo ni la confusion ni bakan na ni won so ipe bi o ba ti ri irin ikuru kere kan ki a ti ti pe awon ti oro kan ti won tete wa ti won wa gberu eni be wo ninu oro ti e Chirac pipo o so di mimo ipe lawon agbegbe awon na gbodo jigiri ti oro awon agbegbe jigiri se je pe won ti gbogbo gba wo awon agbegbe kaakiri won ni won gbodo wa ni oju la lapo fin sori ni awon agbegbe ki won ma wo awon oju tuntun bi o ba se se ki won tun mo ki won bere ohun ti won se ni agbegbe ohun ibi ti won gbe ibi ti won lo won so di mimo ipe awon loje ti e fi tenu ijoro nibi awon agbegbe te n gbe won ni asiko yi òun náà ni iṣẹ́ owó tẹ̀ ń sọ fún wọn bí ó gbọdọ̀ lọ síta o wọn ni gbogbo ìgbésẹ̀ àwọn èèyàn òun náà ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ní pinnipinni kí àbùkù tó lè wò rí àbùkù bákan náà ni blessing osuji òun náà máa sọ di mímọ o sọ wípé bí a bá ti rí àjòjì ó ṣe é mọ nítorí gbogbo wa là ń gbé agbègbè ibi tí à ń gbé bí ẹlòmíì bá wọ̀ wá láàrin o yẹ kí a mọ̀ wọn ni ìlú ẹlòmíì bá wọ̀ wá láàrin wọn ni kí a tètè gbọdọ̀ àwọn ọlọ́pàá lọ o wípé kì í ṣe wípé bóyá a fẹ́ fi kó báwọn èèyàn àbẹ́mi ò lè lọ láti ìlú kan sí ibòmíì ó ní ṣùgbọ́n ní báyìí níbi tí ọ̀rọ̀ àbójé ní orílẹ̀-èdè wa Nàìjíríà oníkálukú ò gbọ́dọ̀ máa fi wọ́n gbọ́dọ̀ wà ní ojú ni alákọ̀ọ́bí sọ́rí ni àti pé if you see something say something gẹ́gẹ́ wọ́n ṣe làálẹ̀ nínú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn ti di Guardian tó jáde láàárọ̀ tòní wọ́n ní èèyàn méjì kì í pàdánù rọ̀ bẹ́ni tó ń parọ́ fún Obama ẹ tó ń parọ́ mọ̀ lọ́kàn ẹ̀ ó máa ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà táwọn orílẹ̀-èdè Nàìjíríà sì ń sọ nípa àwọn àjọ kan etí alàgbà Adéyẹmí Adéníyí Matthew tó sọ pé òun náà ni òun jẹ́ adarí wọn wípé ìjọba orílẹ̀-èdè náà ló fún un ní àṣẹ láti jẹ́ adarí àjọ tuntun ọ̀hún ní àwọn àjọ yìí wọ́n sì ní ọ́fíìsì ní olú iléeṣẹ́ ìjọba àpapọ̀ ìyẹn federal secretariat tó ń bẹ ní Abuja o wọ́n ní àjọ yìí náà ló ń ṣàlàyé o wípé ohun tóun o ẹ rí àwọn àwòrán kì í parọ́ bí ìjọba ṣe jókòó ló máa bá rẹ̀ nu fọ́tò wọ́n ṣe àpèjúwe níbi tó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn aṣojú orílẹ̀-èdè yìí ó dẹ̀ tún ní wọ́n ṣe bọ́jẹ́ẹ̀tì tóun ní ọdún tó kọjá oúnjẹ bọ́jẹ́ẹ̀tì tóun gbà bọ́jẹ́ẹ̀tì tọdún tó wá fẹ́ jẹ́ àkànṣe làwọn kan ń bèrè ìdá méjìdínní 50% nínú owó bọ́jẹ́ẹ̀tì lòun bá yarí o wọ́n ní báyìí o ẹni tí ó jẹ́ ọlọ́mọ̀ pàtàkì sí ààrẹ lórí ìròyìn alàgbà báyọ̀ ọ̀nànúgà wọ́n máa ti sọ dímọ̀ pé irọ́ pátápátá irọ́ gbuu náà ni alàgbà Adéyẹmí tó ń pamọ́ ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí wọ́n ní tí ẹ rí gbogbo àwọn ìwé pátápátá tó kì í ṣẹ̀rí lórí ayélujára bí ajẹ́rẹ́ àti fún àwọn òwe ìròyìn wọ́n ní olúwọlé ni o wọ́n ní àwọn ìwé yìí wípé ó sọ pé òun ní àjọ kan èyí tí ó ń jẹ́ Niger Investment Promotion Commission wọ́n ní àjọ lè ti wà kò tún lè máa gbaṣẹ́ àwọn eléyìí ṣe ṣùgbọ́n ọkùnrin náà ń taari àwọn fídíò òun sì ti wà lọ́fíìsì ní olú-ilé iṣẹ́ ìjọba federal secretarial complex lábújá láti joy tó ń gbàlejò lọ́tún tó ń gbàlejò lọ́sì tó sì ń lọ sí òkè òkun tó ń gbàlejò àwọn èèyàn láti òkè òkun ṣùgbọ́n ìjọba ni irọ́ pátápátá irọ́ gbogbo òwe tó ṣe yẹ àṣìṣe orí bọ́jẹ̀tì ti ọdún 2025 èyí tí wọ́n ṣe fún nínú ìwé ìròyìn gaja lẹ́kùnrẹ́rẹ́ ìwà láàárọ̀
0: nínú ìwé ìròyìn vangard eléyìí tó jáde láàárọ̀ tòní òun náà ni ẹni tó ti fi ìgbà kan jẹ́ adájọ́ àgbà ní orílẹ̀-èdè wa nàìjíríà tí ó tún tún ta kọ̀ǹgbọ̀n fún ipò gómìnà nínú lábẹ́ ẹgbẹ́ òṣèlú pdp fún ọdún 2027 ìyẹn alàgbà michael andoka san bàbá náà má ti ń bu ẹnu àtẹ lu bí ó ṣe jẹ́ pé àwọn oníṣùmọ̀mí àwọn bandits àwọn boko haram bí wọ́n ṣe dojúkọ ìpínlẹ̀ benue tó ti jẹ́ pé wọ́n ń pa àwọn èèyàn ní ìfọ̀nàfọ̀ṣọ tó ń tí wọ́n tó ń ṣí àwọn èèyàn nípò padà láti sá lọ pátápátá kúrò ní ìlú bàbá wọn wọ́n sọ di mímọ̀ fún ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ pé ó ti dásìkò kí wọ́n pa títí mọ́lẹ̀ o kí oníkálukú kí wọ́n dojúkọ ilé tó jẹ́ iṣẹ́ wọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá pàápàá ní àwọn agbègbè tó jẹ́ pé wọn ò ní ààbò tó ní orílẹ̀-èdè wa nàìjíríà nínú àtẹ̀jáde pẹ̀lú ilé tó jáde ní àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn lórí ọ̀rọ̀ ìròyìn yanjẹsíyàn andoka wọn mà ṣàpọ̀jùwé ìpani ní ìfọ̀nàfọ̀ṣọ ọ̀hún àti bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn ní ipò padà jẹ́ bí ohun tó jẹ́ pé kò ní jẹ́ àtẹ́wọ́gbà ó tún bàbá náà sì tẹnumọ́ pé ó ti tó àsìkò sí ìjọba àpapọ̀ àti ìjọba ní ẹlẹ́kàjẹ̀ka tí wọ́n gbọ́dọ̀ dìde fúyà kí wọ́n lọ ṣe ojúṣe wọn láti rí pé wọ́n dáàbò bo àwọn èèyàn àti àwọn dúkìá wọn àti pé kí wọ́n rí i pé wọn ò ṣe àwọn èèyàn nípò padà kúrò ní ilẹ̀ bàbá wọn níbi tó jẹ́ pé àbí wọn sí bàbá náà tó ti fi ìgbà kan jẹ́ mínísítà ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n tún bu ẹnu àtẹ lu bí wọ́n ṣe pa ààrẹ àwọn darandaran ìyẹn mohammed ní ìpa ìfọ̀nàfọ̀ tí bàbá náà sì sọ pé bí wọ́n ṣe pa bàbá yìí ó ní ọwọ́ kan àbòsí òní ni ó ní ìjọba ó ti di ó ti tó àkókò láti dìde fúyà tí wọ́n dojúkọ ọ̀rọ̀ náà
1: nínú ìwé ìròyìn gaja àtòjáde láàárọ̀ tòní wọ́n ní èèyàn tó ṣojú òṣè kò dàbí ẹní sẹ́yìn èèyàn tó ṣojú òṣè ẹní sẹ́yìn òun ló dájò ó máa ń fi ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n máa ń ṣẹ́yìnde ààrẹ tẹ́lẹ̀ rí alàgbà muhammadu buhari o wọn ni ó ti pé ọdún kan báyìí tí alàgbà muhammadu buhari tí wọ́n ti lọ bá ọlọ́run tí wọ́n ti lọ jẹ́ ọlọ́run nípè o wọn ni ààrẹ bọ́lá ahmed tinubu wọn ni wọ́n máa ti gbé ìgbésẹ̀ báyìí láti ṣíṣọ lójú ìwé kan tí wọ́n fi sọ́rí buhari o wọn ni àwọn èèyàn jankan-jankan ni wọ́n retí níbi àkànṣe ètò yìí níbi tí a ti máa rí àwọn ẹbí buhari àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn alájọṣe àti àwọn òṣìṣẹ́ ìjọba ẹni tó jẹ́ alákòóso fún ìgbìmọ̀ tó gbé ètò ọ̀hún kalẹ̀ tí a mọ̀ sí akọ̀wé tẹ́lẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà alàgbà boss mustapha náà ló sọ̀rọ̀ dímọ́gàn wọn fáwọn oníròyìn ní olúlẹ̀ wa àbújá ní àná òde yìí ó ní wọ́n gbàdúrà wọ́n sọ̀rọ̀ dára àwọn àṣeyọrí buhari àti oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé wọ́n ṣe níbi ètò ọ̀hún.
0: The GT Bank Airtime and Data will do for you anytime. Airtime don't finish, I don't get money to recharge. Or your data don't finish, and you don't get money to solve. The GT Bank Airtime and Data will do

iṣẹ́ àtẹ̀tọ̀ ẹ̀dá kò dídá lẹ́nu lọ́nà àbìkítà àjàkálẹ̀ àrùn ló máa ń fa ó máa ń dí àwọn kòtòrò dáminù ó sì máa ń ba àyíká jẹ́ torí náà àwọn òṣìṣẹ́ psp tí wọ́n máa fò tẹ̀lù nìkan ní ká jẹ́ kó máa kó dọ̀tí yín ká sì máa sanwó ilẹ̀ kíkó déédéé ojúṣe kọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní àpò ìkólẹ̀kódọ̀tí lọ́mà ló nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lamasmartbeans.com ó máa lẹ́yìn tó o bá gbìyànjú dídalẹ̀ nù lọ́nà àgbófinmu ẹgbẹ̀rún lọ́nà ìgbà ó lé àádọ́ta náírà lówó ìtọrọ̀ pẹ̀lú àwọn oṣù mẹ́ta gbáko tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ psp pé lọ́mà lọ́fẹ̀ẹ́ 0800 00 lọ́mà 0800 005 2962 tàbí 0708 060 1020 info@loma.gov.ng ìkànnì àjọlò @loma_gov loma wọn mú ìpínlẹ̀ kó mọ́ tónítóní.

0: kekere bọn se so ni mo pe ogbo adaru se yi yo tun ran wa lowo ko ni ma je ki a ma ri awon ike kakakiri ojo popo na wa gebe to je asojo orilede France solo de wadaja ma kombastia bo se so ni mo laaro tutu ni
1: me wa se nlo wa so aipe ki a ma lo lori koko laaro to ni ninu we royin the nation won se won se yoruba bo won so ipe eni ti o ro ori ti o ro yin ogun ko ma ni ko ge bi en jo ti fi igba ko je are orilede wa nigeria yin oloye oni olusegun oba sojo won ma tin se ikiro fun gbogbo omo orilede nigeria yi pe ki a se afaro ki a ri pe gbogbo nkan ti o ba nsele boya laarin yoruba ati yibo ni o yibo ati awusa ni o ka ri pe ko dogun abele ipe ogun o dabi eko o won yo eni ko dabi ogede won so ipe orilede nigeria papa ko le fi ara gba civil war mo ni elekeji won ni bi e ba wo nkan to sele ni odun 1967 to 1970 e ri pe opolopo awon nkan to sele ngba na orilede nigeria won ma ti bo sipo ni bi oro ogun ni won ni idire to je pe won ko gbogbo omo orilede nigeria yi pe ba won kan ba nko rin bo le jogun ko jogun bo le dija ko dija e tu danu orilede nigeria ko ni tese duro mo bi ogun ni ba ti
0: ọpẹ lọwọ ọlọrọ ba ti dúró ti tẹrù kìkì ìbàdàn adúpẹ lọwọ ẹgbọn ìyá àbúrò tẹ ti bá wa gbọ ti tòní láì tí wà gbọ abala ọrọ ajé àti lórí pápá kókó oníwèrè ò ti kà sẹlẹ abiodun fọlọnsọ lorúkọ mi.
1: ọpẹ pàtàkì lọwọ lọwọ bọtì ni wa pilot ọhún ní mọtò ìyẹn adéolú láì gbàgbé ìyá ọkọ ìyá ìyàwó yinka àní ìgboyà tó náà ti wọlé pẹ̀lú àtúntè fẹ́ẹ́rẹ́fẹ́ lójú ó ti sọ tè kódà ó fi gbè sójú lágbára ọlọ́ọ̀gbọ̀n wa ti ṣe gbé gbèrè kò ní bàjẹ́ adúpẹ́ lọ́wọ́ bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò tẹ ti bá a fẹ̀mí lọ́gbà lórí kókó olúwèrè gbogbo nǹkan sẹ́yìn náà jókòó sí gẹ́gẹ́ bí ìfòwò yín ẹ ní gbèrè ìtìjú o ọrọ̀ inú ọ̀gbìn láìkè lórúkọ tèmi ẹ máa yáṣẹ́ o.

ọmọ yóò fi gbójú ẹmọ yẹn tí ó dá ẹjẹ àrùn ọdún ọ̀la àwọn ọmọ wa lọ́wọ́ elevation point wọ́n lè gbé àǹfààní yẹn dé pẹ̀lú heritage garden tó ń bẹ ní mòwe ọ̀fadà ogun state sẹ́mágbé òtọ́rọ̀ lóòótọ́ estate tuntun ni gbogbo alamọ elevation point wípé iléeṣẹ́ wíbẹ̀ jẹ́bẹ̀ ni wọ́n gbogbo estate wọ́n sì ń tà àwọn èèyàn máa ń bò ó ní heritage garden mòwe ọ̀fadà ogun state lélẹ̀ kò sí wàhálà ọmọ nílẹ̀ kò sí lábẹ́ ẹsẹ̀ ìjọba kò sí àlẹ̀ kankan bí kan tẹ́nìkan lè ṣe fún yín ló jẹ́ kí wọ́n máa ṣe special promo yìí sori tó bá fẹ́ra ìlàjì 300 square meters lọ́wọ́lọ́wọ́ báyìí iye tí wọ́n gbé kalẹ̀ 600,000 naira ni àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ pé ATF ṣe promo fún wa ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí wọ́n gé 200,000 naira ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà kúrò lórí ẹ̀ wọ́n wá tà á ní 400,000 naira fún half a plot o 300 square meters promo price ni o 400,000 naira àǹfààní yẹn dé kéré kò lè ju ọ̀sẹ̀ méjì lọ tí wọ́n fi dá padà 600,000 wá gbọ́ o wọ́n tó bá fẹ́ gbé tán 500 square meters ìyẹn plot kan 800,000 naira ni wọ́n tà àmọ́ wọ́n tún yẹ ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà 200,000 naira kúrò lórí ẹ̀ fún ẹni tó bá fẹ́ ra full plot yóò san 600,000 naira má gbàgbé ká tó di ká tó la ọ̀sẹ̀ méjì àǹfààní yẹn ti lọ o ọ̀sẹ̀ méjì wọ́n làwọn máa dá padà sí original price tó túmọ̀ sí pé 600,000 fún half plot 800,000 fún full plot wọ́n tún wá jẹ àǹfààní yẹn kó tó bọ́ ọmọ ẹ lọ́wọ́ 400,000 fún half plot báyìí dípò 600,000 600,000 naira fún full plot dípò 800,000 naira ní ìlú adúgbò mo gbọ́ láti ẹnu aláṣẹ àti olùdarí elevation point wípé ẹ lè sanwó 50,000 naira lásanlẹ̀ deposit ni sanwó 50,000 naira gẹ́gẹ́ bí àsanlẹ̀ deposit ilẹ̀ ti di tiẹ̀ ṣọwọ́ owó tó kù bó bá yẹ pé half ni tí o mọ̀ pé tó bá san 150 kúrò ní 400,000 ó ti kú 250,000 naira ìwọ sọ pé báyìí ló ṣe sọ fún oṣù mẹ́rin o kò ní lè nínú no interest ni wàá dẹ̀ spread yẹ for 4 months dákú wàá dọ́mi o tó o bá la full plot 500 square meters ìwọ sọ 150,000 ó pín sí mẹ́rin nìyẹn ó pín 600,000 sí mẹ́rin ìdá mẹ́ta tó kù báwo ló ṣe sọ fún oṣù mẹ́rin báwo sọ̀rọ̀ kò sówó èlé lórí ẹ̀ kò sí wàhálà kankan òun sanwó ó gbà wípé mo ralẹ̀ ìyẹn sales agreement láàrin ìwọ àti elevation point ilẹ̀ di tẹ́ títí láéláé nù o wàá gbọ́ mi wo tiẹ̀ ṣe kó wá wò ó kó wá òbóyá lẹ̀ tó dá ni àbílẹ̀ tí ò dá ni wá wò ó kó wá òbóyá gbègbè bí ó wà dára àbí ò dára jà ṣe é bẹ́ẹ̀ sátidé yìí wọ́n á lọ fún inspection tó bá ní ráyè sátidé yìí ìwọ pé elevation point pé èmi ò lè ráyè sátidé yìí o ọjọ́ báyìí báyìí báyìí ni mo ráyè o wọ́n á dẹ̀ ṣe ètò bí wàá ti lọ bóyá jẹ́ ju office elevation point fún ẹ pé o wá torí heritage garden tó wà ní mòwe ọ̀fadà ogun state ní o ó fẹ́ tọ́mọ ẹ lójú torí lẹ̀ yẹn gan ò pọ̀ mo ṣe gbọ́ lẹ́nu ọ̀gá wọn nílẹ̀ yẹn ò pọ̀ office wọn wà ní number 74 ẹgbẹ́dá ìdímọ̀ road oore lópe bus stop nínú ilé epo nnpc tó wà ní oore lópe bus stop ìyẹn tó bá ti wọlé pé building tó wà ń bẹ̀ office elevation point ni bóyá àwọn ẹ̀rọ báyìí sọ̀rọ̀ yìí wọ́n wà lórí whatsapp àwọn nọ́mbà yẹn rí elevation point 090-33-19-35-05 tàbí 081-36-69-99-59 081-36-69-99-59 ó lè kàn sí wọn lórí Instagram àti Facebook elevation point ng wàá jọ pọ̀ ní tàbí website kó wo àwọn gbogbo àṣeyọrí elevation point lórí website wọn www.elevationpoint.ng elevation point heritage garden mòwe ọ̀fadà jẹ́ ńlá mú tèmi kò tó

0: Àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn egbògi tó ń jáde láti ilé-iṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NAFDAC sì fọwọ́ sí. Ọ̀kan lára egbògi bẹ́ẹ̀ ni BNC capsule tí òkìkí rẹ̀ ń kàgìrì kárí ayé tó ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtàpàrà nǹkan tó ń rìn tàbí burú jẹ káàkiri ara pajápajá tó ń rìn lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ bí àti rìn bá di wàhálà BNC capsule náà wọ́n ń dá ìfúnpá tó ń ga padà tàbí káyà máa lù pèpè àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere BNC capsule ni egbògi tó yàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lómi ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan ọ lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lẹ́yìn o.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so.
3: Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
1: Gbogbo ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, pààrọ̀ oorun sùn. Ewé àti ibo ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited ló ṣe BNC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
4: Egbògi míì ni Morphine capsule. Tí mùṣẹ̀mùṣẹ̀ ẹ̀dá múṣẹ́múṣẹ́ bí egungun bá ń sán ni tàbí oró ni, ìbàdí tó ń fani so, àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń ro ni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: A gbé ọfọ̀ pàyájọ́.
3: Àárẹ̀ ò lọ. Àbírú kí tiẹ̀ ní gan. Ẹni gbogbo wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi gbọ́.
1: Ẹ̀gbọ́n mi, ẹnìkan ò ṣe yín. Àárẹ̀ ara ló ń ba yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
3: Ẹ̀gbọ́n ọ̀rọ̀ mọ sán mi. Ìṣọ́ra ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tòun ìgbàrúgbó jẹ́ tèmi. Ìlérí òpó náà
1: Àárẹ̀ ara ni ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ẹ lọ ra Morphine capsule kẹ́ ẹ máa ta kébékébé padà.
0: Iléeṣẹ́ Tìmẹ́tayọ Tribe Medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434.
4: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tó rábà capsule tó ń jẹ́ káàrọ̀ ọkùnrin tó pọ́ tó pọ́n tó dáadáa. Ó sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọ́n máa ń rà á fún ọkọ wọn. Pérátán Herbal Capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist.

0: lórí pátá bọ́ọ̀lù 92.9 lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó lékè nínú àwọn agbábọ́ọ̀lù sáwọn ní ìdíje fi ẹ̀yẹ àgbáyé tamọ̀sí world cup lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní kílíà ìbápẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ń ṣe àdàlú ẹ̀ wọ́n ṣe àṣepé bóyá Lionel Messi kílíà ìbápẹ́ ni lóòótọ́ bọ́ọ̀lù mẹ́fà lòun náà gbá sáwọn bí Lionel Messi ṣe gbá bọ́ọ̀lù mẹ́fà sáwọn àmọ́ ohun tó fà á tí kílíà ìbápẹ́ tó fi lékè Chelsea Lionel Messi lọ́wọ́lọ́wọ́ báyìí a máa ṣàlàyé ẹ̀ fún yín àmọ́ kílíà ìbápẹ́ ní àkọ́kọ́ pẹ̀lú bọ́ọ̀lù mẹ́fà Lionel Messi lẹ́ẹ̀kejì pẹ̀lú bọ́ọ̀lù mẹ́fà kí lóko agbábọ́ọ̀lù ọmọ náà wèé Bruce Erling Haaland òun ló wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú bọ́ọ̀lù márùn-ún ipò ẹlẹ́ẹ̀kẹrin ni Harry Kane wà o pẹ̀lú bọ́ọ̀lù márùn-ún èyí ṣe tí Harry Kane wà nípò ẹlẹ́ẹ̀kẹrin nígbà tí Erling Bruce Haaland tó wà nípò ẹlẹ́ẹ̀karùn pẹ̀lú pé bọ́ọ̀lù márùn-ún márùn-ún wọn jọ gbá sáwọn a máa ṣàlàyé fún yín ẹ má wàá jẹ ara gbàgbé Kosme Dembele ọmọ orílẹ̀-èdè Faransé òun ló wà ní ipò kẹrin pẹ̀lú ipò karùn-ún pẹ̀lú bọ́ọ̀lù mẹ́rin tó gbá sáwọn ní ìdíje fi ayé àgbáyé world cup tó ń lọ lọ́wọ́ yìí ẹ má ṣì wá gbọ́ o a sọ pé bọ́ọ̀lù tí wọ́n ti gbá sáwọn o a sọ èyí tó ń gbá lọ́wọ́lọ́wọ́ tó ń lọ lórílẹ̀-èdè America Canada àti orílẹ̀-èdè Mexico Mexico England ọ̀rọ̀ máa bọ́ lórí ẹ̀ láàárọ̀ tòní tó ipò máa kojú ara wọn ni legit káni olóòtú lè wọlé ni torí bá ti jọ wo bí ìmọ̀ bóyá àwọn tó dúdú sọ̀rọ̀ láàárọ̀ bá ti jọ wo bọ́ọ̀lù lájọ́ sọ̀rọ̀ bá ti jọ wo bọ́ọ̀lù lájọ́ sọ̀rọ̀ DR Congo pẹ̀lú
1: bẹ̀rẹ̀ ti ṣe ẹ̀ lọ́nà lórí ọ̀rọ̀ DR Congo
0: mi ò wo ti Senegal o mi ò wo ti Senegal àti Belgium o àmọ́ DR Congo pẹ̀lú England a nílò láti sọ̀rọ̀ lórí ẹ̀ mo bèrè ìbéèrè kan lọ́wọ́ olóòtú lánàá mo ní doctor Senegal yìí ẹ̀yìn DR Congo yìí tó bá kojú Nàìjíríà wọ́n á jẹ́ oníṣùn wọ́n á jẹ́ ìyá bàjẹ́ Nàìjíríà máa nà ọ́ bàjẹ́ ó dákẹ́ ní òsán gan.
1: Pé Nàìjíríà máa nà DR Congo n tí wọ́n lọ gbá ní world cup lóòótọ́ Africa South Africa ni bá a ṣe lè rí omú yẹn dájú ṣùgbọ́n ọlá pé England wọn ò mọ́wọ́ bọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ dáadáa ó jẹ́ kó nira fún wọn pé àwọn ọkọ̀ síwájú ikọ̀ England Scott ó dàbọ̀ ìgbàwọ̀ láyé wà náà ní bẹ̀rẹ̀ pẹ̀ tó sáré ṣùgbọ́n sáwọn gan ó jẹ́ nítorí pé ó dùn mí torí pé ìṣọ́ tán fi gbá bọ́ọ̀lù bíi tíkítàkà yẹn bá sì jáde tó fi ojú crossing tí goal fi jáde tó forí gba mo ní bọ́ọ̀lù tó ń gbà yìí ó dùn mí torí wọ́n fi wọ́n ní àjọṣepọ̀ ọwọ́ wájú yẹn tó kó dàdọ̀ múra dá
0: láàrin
1: ara wọn torí pé ọpọ ẹyẹ tó wà padà gọ́ra wọn torí pé wọn ò lè gbé fẹsọsẹ yẹn wọn ò lẹ́mìí láti gbé dé gbẹ̀yìn dáadáa ló yẹ pé ó jẹ àwọn tán mọ̀ torí pé ikọ̀ England padà gba àmì mẹ́ta mọ́ wọn lọ́wọ́ níkẹyìn ṣùgbọ́n tó bá pàdé ikọ̀ Nàìjíríà tó padà bá wọn padà pàdé ó dá mi lójú pé àwọn máa lù wọn torí pé a ti mọ́wọ́ ara wa
0: ní
1: áfíríkà a máa lù wọn máa lù wọn yẹn dára bẹ́ẹ̀.
0: Tó bá tó àsìkò tí olóòtú ti jáde kan bá ti ń bára sọ̀rọ̀ àwọn aṣọ ìhà bí tó kọ sí àwọn pé díà kòǹkò táwọn wò lánàá yẹn o pẹ̀lú ikọ̀ super eagles ta ni lọ́wọ́ báyìí o pé ta ni ó borí Senegal náà ó máa ṣe o ẹ jáde àti àìsàn ẹ̀sìn àbájáde àwọn ìfẹsọ̀sẹ̀ tó wáyé lánàá ní ìdíje ife ẹ̀yà àgbáyé world cup fún ọ̀pọ̀lọpọ̀ wa ká sọ fún wa pé mexico wọn na ecuador ó sì yà mí lẹ́nu moise caicedo tó gba balógun
1: ìyàwó
0: tó yà lọmọdé ní kò ń da fẹni tó náà
1: kódà kò sí máa kọ́ ibrahim ni pé ṣé ìdẹ́rẹ́ gbòòrò náà sì kọ́
0: lé
1: ìbẹ̀rẹ̀ tá a sọ yìí
0: ó bá lọ kí wọn tó kó bá wọn ikọ̀
1: káàkiri
0: wọn àwọn adá alimo mo ti retí ibrahim ohun tí wọn ṣàlàyé fún pé à ń sọ̀rọ̀ carhartt bó tilẹ̀ jẹ́ pé ó gbá bọ́ọ̀sì àwọn bó tilẹ̀ pé germany já àmọ́ ó gbá bọ́ọ̀sì àwọn agbábọ́ọ̀lù kọ arsenal yà àbí ama diallo
1: ikọ̀ man u
0: olùgbàbọ̀ọ̀dún
1: gidi ló bá tún
0: náà wọn kó wá sọ àwọn agbábọ́ọ̀lù kọ chelsea tó gbá bọ́ọ̀lù rich james tó jẹ́ agbábọ́ọ̀lù kọ chelsea ní parapara
1: lọ́wọ́ bá tọmọ
0: sùgbọ́n ní england agbábọ́ọ̀lù kọ kí chelsea kan tún lè mọ́ caicedo fílẹ̀ngẹ́ fílẹ̀ngẹ́ mo fẹ́ di captain mo fẹ́ di balógun mẹ́ẹ̀dì balógun pẹ̀lú balógun ọ̀rẹ́
1: ojú ìjọ kan ìlú dàrú
0: àti chelsea mọ̀ àwọn agbábọ́ọ̀lù chelsea bóyá kò sí tọmọ sùgbọ́n ní pé bá lọ kí yẹn máa kó bá mi o mi ò ṣe mú ọ̀rẹ́ wa lọ sí world cup
1: ó ti òun náà ti náà máa láfojúsùn
0: tó ìjà fẹ́ lò wọn brazil mú lọ
1: tọmọ
0: chelsea
1: tó kojú ọmọ chelsea báwo
0: torí jọmọ jẹsì ni
1: ọdún tó wà lẹsùn tó kojú ọmọ jẹsì ilẹkùn àwọn tó wà ń lẹ ojúlówó ló ṣàlẹ owó pọpọ
0: ọmọ yẹn gbà
1: bọọlù àálẹ ni lọrọ tiẹ àwọn tó ń kojú ojúlówó náà gbà bọọlù
0: ó dàrọ yẹn kò bá wà kọ ṣé kò yẹ kó máa wọ tíìmù england
1: palma tó wà
0: ní ìgbà
1: tí ó ń bá jẹ kéyì ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ yóò
0: bọ̀ tó
1: yí kò fi bẹ́ẹ̀
0: dáadáa
1: tó yẹ júrì mọ́ra
0: wọn
1: bó ti balance dada
0: kò bá wà ní quality tẹ́mi mọ̀ yẹn o tọ́ láti lọ sí wọ́kọ̀
1: o yẹ kó lọ́ lòótọ́
0: àmọ́ chelsea ló lọ́ ṣe yá ara bí pé àìṣe dédé ewo
1: lẹ́yìn àìṣe kọ́mọ́ kọ́kọ́
0: gbàgbọ́
1: ìṣe pé yẹ tẹ́lẹ̀
0: o jẹ́ challenge kan fún ẹ ọ̀dọ́ ni kò sọ̀rọ̀ kan lórí sky sport ó ní thomas tuchel ó yẹ kó ti fura ó yẹ kó dẹ̀ ṣèwádìí kó tó mú rich james lọ rich james ò lè gbá bọ́ọ̀lù
1: mẹ́ta lé ra wọ́n á fi se bẹ́ẹ̀
0: ṣàkóso fún ọkọ̀ wọlé padà ní
1: ọ̀rẹ́dàbọ̀lù mẹ́ta lé ra
0: England ayò méjì sí ẹyọkan pẹ̀lú DR Congo nígbà tí mo wo ìfẹsọ̀sẹ̀ ẹ̀tọ́ lánàá ohun tó wá sí mi lọ́kàn ni pé they came they saw they conquered wọ́n wá wọ́n rí wọ́n dẹ̀ borí wọ́n náà lóòótọ́ o DR Congo lọ lé o ìgbà àkọ́kọ́ wọn ní ìfẹ́ ẹ̀yà àdá ìwọ́kọ̀ wọn ò bójú ilẹ̀ adúláwọ̀ jẹun ara bí ìgbàgbọ́
1: wọn gbàgbọ́ dáadáa wọn gbàgbọ́ dáadáa wọn fi ọgbọ́ ẹ̀mí sí i ẹni pé àṣekágbá fáyà ni
0: wọn fi ara fún un. ó mọ tí sọ ni pé ìrírí ni england padà fi nà wọn legit
1: mo ti ti rò pé
0: àti máa fún wa
1: jẹ
0: ní tó jù
1: kẹjọ ọrọ
0: gbàràgbà àná mo gbà pé arikin gbàgbọ bọọlù ẹlẹkẹ ìjọba láwọn
1: baba ghana ti
0: tún
1: baba ghana ti tún ilẹ
0: mo ti fún
1: un gbàgbọ
0: baba ghana wẹrẹ o ọlọ́ tó ní pé mo ṣẹ̀ṣẹ̀ gbà pé arikin gbàgbọ àná
1: àná òkè
0: òkè jùdọ ẹyàn ẹmí ẹgbẹ
1: ẹyàn lọwọ láàrin ogun tó jùbọ
0: sáyẹn fún wọn ìpàṣì orúkọ ọlọwọ ẹmú kípa di àkùngò ní ẹkọ sáwàsí o
1: àwọn
0: ọlọwọ ẹmú kó kípa tó wá láti ilẹ adúláwọ
1: nísà yìí wọn ṣiṣẹ gidi
0: àárọ
1: mọ pé orí ìwà fún wọn àwọn ọlọwọ ẹmú gidi
0: ikọ tó bá dá bọọlù fún tẹlẹ kọmúra sí wọn máa rà kúrò dọ àwọn torí ó fi ara ẹhàn lánàá pé òun ṣiṣẹ gidi gan ẹ má jẹ àgbà yìí pé belgium ayò mẹta sí méjì ni wọn fi náà
1: senegal
0: spain austria legit tó bá tó àsìkò o máa tó
1: rí máa tẹ̀lé mọ́rọ̀ kan wọ́n dàgbé bíyá ìsọkúsọ ló ń sọ lẹ́nu lórí ọ̀rọ̀ spain yìí mo kúlẹ̀ bá lọ sọ́bẹ̀ mo ní pé ọkàn ṣeré wa ni lóòótọ́ wọn pọ̀ wọn ní pílẹ̀yà wọ́n ṣeré wa ọmọ àtó lọ
0: morogo
1: kìndà níbẹ̀ torí nìyẹn sọ ju
0: kọ́ yẹrẹ
1: tó wà ní baka tó wà nínú ikọ̀ spain yìí ṣùgbọ́n kìndà níbẹ̀ ọmọ àtó lọ lẹ́yìn ni kò sì ní dọ̀là
0: lami ma bẹ lami olóòtú lami yamma àti lami yamma ẹ̀mí lami yamma
1: fúnlẹ́gẹ́ fúnlẹ́gẹ́ àti 90 minutes
0: náà ni.

Ọlọ́run ló sún èmi àti yín débi tá a dé lónìí, amore Ọlọ́run, amore rẹ Ọlọ́run, amore o fún àánú àti àbúrẹ́ láti January títí di July, oṣù kíní ìkeje kẹta ìkẹrin ìkarin ìkẹfà títí dorí ìkeje, amore torí pé àánú la rí gbà, amore ìfẹ́ yín Ọlọ́run, amore àánú yín, amore àbò yín, amore dídá tẹ ẹ dá wa sí nínú àlàáfíà, Ọlọ́run ṣeun, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti àbúrẹ́. Nítorí pé ẹni tó bá mọ nuru àmọ pẹ́dá àwa mori Ọlọ́run o ni ẹni tó bá mori Olúwa àjọ ayọ̀ ni nínú gbogbo ìwé mímọ́ gan ni pé ká máa jẹ́ kí ọpẹ́ wa báyìí kó máa ju ìbéèrè wa lọ tó àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nílé iṣẹ́ wa ní Bond FM 92.9 bákan náà la dúpẹ́ lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà pátápátá níbi tẹ̀ ti ń gbọ́ wa àdúpẹ́ àdúpẹ́ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fìfẹ́ hàn sí wa nígbà tó dàbí ẹni pé ó wu gọ́gọ́ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe ojú òní ti gbogbo yín tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lónìí ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ̀ ti ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin ní kábíyèsí baálẹ̀ gbogbo ìlú pátápátá la kí pé ẹ káàárọ̀ àdẹ̀kú oṣù tuntun oṣù July tọ́lọ́run tún jẹ́ kí a tún lè gbọ́ra wa ní àgbọ́yé àdúpẹ́ o àwa gbàdúrà pé oṣù ṣayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa lágbára ọlọ́run àníròògùn ìbànújẹ́ la ṣe lẹ́dùnmarè ọba ibi tó bá dẹ̀ dàbí ẹni pé ó rí bákan àbí kejì ọlọ́run á dùn yín nínú la ṣe lẹ́dùnmarè ọba ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí tí ò ní báyìí tẹ bá wojú aago yẹn rí i pé aago mẹ́sàn-án àbò ti lù ní ọmọ oní gérégé nílé iṣẹ́ wa níbí ó yẹ wá nǹkan fìdí jókòó ẹ fìdí lé nǹkan àbí kẹ́ ẹ fi nǹkan lé ìdí láti gbádùn ètò tí yóò máa tẹ̀síwájú láti ìsìn lọ pẹ̀lú alàgbà tún jẹ́ ọlálẹ́kan ètò náà ni àlàyé bàbá ọ̀rọ̀ láti ilé iṣẹ́ Bond FM 92.9 tá a kalẹ̀ sí number 1A. Adékunlé Fajì ní onígbòǹgbò ní kẹjà níjẹ́rì làwa wà níbí o lábẹ́ kábíyèsí bàbá mi dáadáa ọba onígbòǹgbò ọba adéyẹmí àjàsà àkínyàn bàbá wa kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ tí ò ní báyìí ẹ jẹ́ ká lọ sórí ètò náà adúpẹ́ bẹ́ ṣe ń tẹ̀tẹ̀ sí wa ọláyínká ànígbẹ̀yà lórúkọ tèmi gẹ́gẹ́ bí akéde ètò fún òní.

0: látàkùtù bá a bá lọ àyídé ajé fún wa bá rọjò bá wọn lọ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé àwa tá a lọ náà la tún dé láyà àti àlàáfíà ẹ láǹfààní àti gbé ètò ìlọ́sẹ̀ tó kọjá ẹ má bínú a kì í mọ̀ ọ́ sùn mọ̀ ọ́ sì kété ikú má jóná àyí mọ̀ ọ́ gún mọ̀ ọ́ tẹ̀ kí n ìwúrà má lè mọ̀ a kì í fi mọ̀ ọ́ lọ mọ̀ ọ́ bọ̀ lọ́sọ́yà wọ́n ní ẹ̀dá tọmọjọ́ òwò náà lọmọjọ́ kú a ní kú láṣẹ èdèmàrè a máa bẹ ọ̀bẹ ní bẹṣu ẹ kojú ọlọ́dẹ ìtújọ lálẹ́kọ̀ọ́ mo tún dé abẹ́rẹ́ gbọ́dọ̀ tí ní gbogbo ara àgbàrá òjò tí bánijà tán ti gbójú dé ẹni kọjá apá kẹ́kẹ́ má tí òrò lẹ́nu àfinútọ́ ni má tẹ̀ ní kọjá fi ìrìnrìn àṣàtàyìn fún ẹ̀dá àwọn àgbàlagbà ọmọ fakoride ẹ̀ ń dẹni lágbóló olùkọ́ tún kòrò lójú mẹ́sàn-án lórí òpè tí wọ́n ń kọ̀bì dílé abẹ́tẹ̀ ìdílé nǹkan láti máa jẹ̀gbádùn ètò àlàyé bàbá ọ̀rọ̀ lẹ́nu àtúndé bí ìṣe wa o. Òdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba àná ọba ẹ̀ ní ọba títí ayé ọba lágbára jùlọ ọba tó ń pa ọmọ ọba tó ń tìwà lẹ́yìn ọba tí ò padà lẹ́yìn ọba tó jẹ́ ká tún lè láǹfààní àti máa nàyẹ́ gbò lórí atẹ́gùn lónìí ọlọ́run ọba ṣeun lọ́pọ̀lọpọ̀. Òdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́tí ọlọ́run ọba mi fi kẹ́mi lórí ètò àlàyé bàbá ọ̀rọ̀. Ẹ gbàgbé pé ètò àlàyé bàbá ọ̀rọ̀ ti lé ní 20 years tá a ti ń bá bọ̀ ọlọ́run ọba ni kì í ṣe èèyàn o. Àtìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí náà pẹ̀lú owó ni kódà ńgbà tó ti ẹ̀dí àárín kan àwọn aláṣẹ sọ nímọ̀ pé irú ètò yìí ó yàtọ̀ lórí atẹ́kọ̀ọ́ yẹn ká sọ di ti ti ilé iṣẹ́ ó máa ṣàkóso rẹ̀ àmọ́. Àwọn apá kan sọ pé ọ̀tọ́dọ̀ ni kó máa ń bó wọlé o. Ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú pé ọlọ́run ọ̀jẹ́ kí ojú ó tì wá ọlọ́run ọ̀jẹ́ àtẹ ọlọ́run fi àwọn èèyàn má jẹ́ èèyàn ọtẹ kẹwà adúpẹ́ o. Sustainable Land Solution màṣẹ́ o number 4 bí akíntẹ́lẹ̀ close off bá mi ṣe lè sítẹ́lẹ̀ ní kẹjà ní Sustainable Land Solution wà kí ni wọ́n ń ṣe ń bẹ̀. Gbogbo ohun tí wọ́n ṣe ń bẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́nu alàgbà agbẹjọ́rò amòfin tó dáńtọ́ Yẹmí Olóyèdè wọ́n máa ṣàlàyé fún wa bí ìṣe wọn. Ṣùgbọ́n 0904-872-2415 0904-872-2415 nílẹ̀ ọ̀bánisọ̀rọ̀ Sustainable Land Solution. Adlat Company Nigeria Limited àwọn ṣe yóò bí ta ṣe ṣe ẹ̀kọ́ àdúró tí mi alàgbà Sulaimon Oluwatobi Abiola. Iléeṣẹ́ Pepsi Paint wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà. Wọ́n sì ń dúró tì wá ní gbogbo ìgbà ní gbogbo àsìkò alàgbà Bayo Dókítà Bayo Yadiran Ogunmọ̀ṣẹ́ Ogunmojúgun ẹ ṣe o. Alàgbà Ṣínà Fáníyì ọ̀gá ẹ̀ka ṣẹṣẹ iléeṣẹ́ Pepsi Paint ẹ ṣe o. Láyé gbàgbé Baylor Limited. Àbí kó paradà. Wọ́n ń ta fóònù àti gbogbo tó jẹ mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pátápátá. Kódà Baylor tó tún ń ta sólà o. Gbogbo ẹnikẹ́ni tó bá nílò iná àfi ọwọ́ ara ẹni ṣe sílé ẹni sólà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ máa gba ọ̀yẹ̀ oòrùn tẹ́ sì máa lò nù lẹ́yìn. Baylor ń wá number 2 ikọ̀ tó rán dàbà òtún oríta àkọ̀tún ìbẹ̀rù làwọn tí ń ṣọba tó ń ṣọṣun. Gbogbo aláti lẹ́yìn ètò àlàyé bàbá ọ̀rọ̀ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ ọ̀dà náà ẹja bẹ̀rẹ̀ ètò lẹ́ni o tún jí ọ̀làlẹ́kan lóko mi gani àtúbí èlò aṣèrò lóòótọ́ ètò yìí. Bá a ti mu léwe náà lámú lágbà á máa mú gbogbo ẹ̀ papọ̀ ní ẹja lọ bá alàgbà Yẹmí Olóyè dé tí wọ́n jẹ́ ògbóǹtarìgì agbẹjọ́rò kan á ṣàlàyé fún wa nípa Sustainable Land Solution. Wọ́n ṣe máa ṣàlàyé fún wa o ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká tún farabalẹ̀ láti gbọ́ nǹkan tí wọ́n ní fún wa ní àárọ̀ yìí.
1: Ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀ o, ṣàlàyé àwọn gbogbo wa wà o.
1: Àdìgbẹ́sà ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé.
2: Yẹmí Olóyè dé lórúkọ tèmi láti Sustainable Land Solution. Ẹ ṣe o.
1: Ẹ ṣeun sà. Mo lẹ̀ jẹ́ pé kì í ṣe tuntun mọ́. Bàbá ń sọ pé ajá bùyàn jẹ kò jẹ́ ròyìn. Àmọ́ tí yẹn bá bu ajá jẹ lọ́jọ́ ògbólógbó ròyìn. Kì í ṣe ròyìn mọ́ pé ẹ ti máa ń wá sí orí ètò ìtẹ̀sí máa ń ṣàlàyé fún wa nípa iléeṣẹ́ Sustainable Land Solution. Ṣùgbọ́n torí àwọn míì tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé táwọn máa darapọ̀ mọ́ wa lórí ètò yìí láti gbọ́ wa. Mo fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé nípa iléeṣẹ́ Sustainable Land Solution àti ojú àánú tí Ọlọ́run gbé Sustainable Land Solution kalẹ̀ láti máa ṣe fún ogún ọmọ ẹ̀dá adarí.
2: Ẹ ṣe gan ni. Sustainable Land Solution àwa wà láti bá àwọn èèyàn tó ní wàhálà tó ní iṣu lórí dúkìá wọn. Whatever the issue, kò bá jẹ́ anything. Tẹ bá ti ní iṣu ẹ lè yọjú sí wa. Ẹ jogún lẹ ni, wọ́n ń ba yín dulẹ̀ ni, ẹ ṣilẹ̀ra ni, ẹ ń wá compensation ni. Nǹkan kí nǹkan tó bá jẹ́, tó bá lè jẹ́ pé ẹ fẹ́ ta property náà ẹ lè yọjú sí wa. A ò bá yọ̀ kọ́lé o, ṣùgbọ́n a ní àwọn developer, a ní surveyor, a ní engineer, a ní àwọn ọlọ́pàá tá jọ ń ṣiṣẹ́ papọ̀ láti rí pé a máa resolve any issue tó bá wà lórí dúkìá. Ẹ ṣe gan ni.
1: Tó bá yẹ pé èèyàn bá ní iléeṣẹ́ ńsìn tí iléeṣẹ́ òun ó dàbí pé wá ní ìṣòro bóyá àwọn nǹkan ni wọ́n bẹ̀rẹ̀ sí dà yàn láàmú pé iléeṣẹ́ òun bíi téèyàn kọ sí kò dáa àbí ilẹ̀ téèyàn kọ́ iléeṣẹ́ òun sí àwọn làwọn ní àwọn fẹ́ gba padà tí wọ́n bẹ̀rẹ̀ sí dà yàn láàmú kan ṣe lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀.
2: A lè báyàn ṣiṣẹ́ lórí ẹ̀ tán bá ti wá yọjú sí wa ní ọ́fíìsì wa àbí tán pè wá. Ìwé kíwe tán bá ní lórí ilẹ̀ wọn á mú wa. Nǹkan kí nǹkan tán bá ní wọn á mú wa. Wọ́n á ṣàlàyé tiwọn. Ṣ ṣùgbọ́n àwọn náà máa lọ ṣèwádìí ti wà ta bá dẹ̀ ṣèwádìí tán a lè fún wọn lámọ̀ràn pé ibi báyìí báyìí báyìí ni wàhálà wà ò níṣòro wà a ṣe àlèbá yín ṣe àlèbá yín ṣe tá a bá dẹ̀ lè bá yín ṣe à á sọ fún yín torí kò ń ṣe gbogbo ẹ̀ náà ni ó ṣe é ṣe lẹ ṣe.
1: ẹni tí àwọn yẹn bá ní property tó bá fẹ́ tà ẹ lè bá wọn ṣe alágbàtà ẹ nípa bá wọn wá ẹni tí yóò bá wọn rà á ṣé ẹ dẹ̀ sọ pé tẹ́lẹ̀ bá fẹ́ máa sọ́dọ̀ yín ó máa gba fọ́ọ̀mù ṣé ẹni tó bá fẹ́ ta property náà ó ṣe máa gba fọ́ọ̀mù lọ́dọ̀ yín ni.
2: ó máa gba fọ́ọ̀mù nítorí pé a ń láti ní rẹ́kọ̀dù pé wọ́n tiẹ̀ wá sọ́dọ̀ wa a máa ń gbowó láti ṣèwádìí ta bá dẹ̀ ṣèwádìí tán bó bá ṣe jẹ́ àfún wọn lámọ̀ràn tó bá dẹ̀ fẹ́ ká ṣe máa tẹ̀síwájú a sọ fún wọn pé iye báyìí ló máa náà yín o ta bá dẹ̀ ṣe a máa ṣe yọrí lágbára ọlọ́run tí ò bá dẹ̀ ṣe é ṣe náà torí kò ń ṣe gbogbo ẹ̀ ló ṣe é ṣe o kò ń ṣe gbogbo ẹ̀ ló ṣe é ṣe tí ò bá ṣe é ṣe ta bá ti ṣèwádìí tiwa a máa sọ fún wọn a ní jẹ́ kán waste time wọn.
1: ẹ má bínú sáà o kí ló tó fi jẹ́ pé ẹ̀yin lọ́ọ̀yà gbogbo ọ̀rọ̀ yín ò fi fọ́ọ̀mù fọ́ọ̀mù ló ń gbà gbogbo kí ló ṣẹlẹ̀ fọ́ọ̀mù fọ́ọ̀mù torí bẹ́ẹ̀ sọ̀rọ̀ fọ́ọ̀mù yín sìn kọ́ má jẹ́ pé ẹ̀rọ tún máa bá àwọn èèyàn ṣé kì í ṣe pé báyọ̀ owó tá a máa fi gba fọ́ọ̀mù máa pọ̀.
2: fowó gba fọ́ọ̀mù o fowó gba fọ́ọ̀mù ìwádìí tá a máa ṣe investigation tá a máa ṣe torí ó máa ná

0: decorative paint, special coatings, oríṣiríṣi àwọ̀ ló wà. Kilometer 2 Ajégúnlẹ̀ Road, Prestige Bus Stop, Àdéọ̀tá. Omi kẹ́ ẹ lọ tààrà tàbí bá fẹ́ ra ọ̀dà tàbí tẹ́ fẹ́ jẹ́ ojúmọ́ wa lágbàtà Prestige Paint.
1: 0025625333.
0: Prestige Paint, ọ̀bà ni láàrin àwọn ọ̀dà.
2: Lásìkò bá tó tó fẹ́ ra ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀, àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tàbí èyí tí ṣe ti ìdárayá, ilé ìtajà Baylord Limited wà fún ọ láti yàn láàyò. Èyíkéyìí fóònù bí Samsung, Infinix, Itel, Oppo, Huawei, Technophones àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

0: òótọ́ ṣe ń nabi owó ọmọlúàbí ló nínú rẹ àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdàmú ìbọràn ń dáàbòbò ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́gàn ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé kalẹ̀ ẹkùn ìpariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà jẹ́ káyé aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóyó bitters di ààyò rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dáṣáká farahàn nínú ayé ẹbí rẹ àbí àkàrà wọn pa ló kápá ẹ̀kọ́ gìrì yóyó bitters wà lólómi jẹ́ẹ̀lì oníkápsùlù àtààpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóyó bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó.
1: Àlàyé bàbá ọ̀rọ̀ ń tẹ̀síwájú 08132377749 ó ní kẹ́pẹ́ yẹn tẹ́ ń gbìyànjú àti gbẹ̀yìn kùlé tẹ́ ń pe nọ́mbà míì ọjọ́ òní wọlé mẹ́ o bó bá wọlé mi ò lè gbé mbẹ̀ eléyìí ní kẹjẹ ká jọlù ẹ kú ojúmọ́ o. Orúkọ yẹn ọ̀sẹ̀ sí ń pè wá ọjọ́ kan pẹ̀lú o. Peter Raymond Látàgègé ṣẹ́yìn tí a bá ti pe Peter Raymond yá dàbí ẹ̀ sọ pé Mr. Raymond ẹ ti gbọ́ Peter Raymond láti Agege. Iṣẹ́ lóògùn ṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé à á tẹra mọ́ṣẹ́ ẹni ni ẹ fún mi ní ọ̀nà ìṣọ́ lu èdè mẹ́ta nínú àyọlù yìí.
2: Ọ̀nà ìṣọ́ lu èdè mẹ́ta tó wà nínú àkọ́kọ́ tá a bá wo iṣẹ́ ta ní ọ̀rọ̀ ńlẹ̀ ó jẹ́ àbítúwé alákùdé.
1: Èwo ló jẹ́ àbítúwé alákùdé?
2: Iṣẹ́ lóògùn ṣẹ́ múra iṣẹ́ iṣẹ́ tá a mẹ́nu bò ṣe.
1: Ó di ó yẹ ìkejì ńkọ́.
2: Ẹ̀yin yẹn àjùmọ̀rìn ọ̀rọ̀ náà tún wà ńbẹ̀.
1: Èwo la jùmọ̀rìn ọ̀rọ̀ tó wà ńbẹ̀?
2: Bá a ṣe ń wi tẹ̀léra wọn yẹn ni ọ̀rọ̀ yẹn ti jọ ń rí tẹ̀léra wọn.
1: Ìkẹta ńkọ.
2: Àti
1: sá.
2: Tààrà.
1: Àfi wétàrà èwo la fi wétàrà tó wà ńbẹ̀?
2: Iṣẹ́ nìsín, òun ló gbé oògùn ìṣẹ́. Lẹ́nìkan ọ̀gá ṣiṣẹ́ nìsín tó bá lóun máa jẹun bí ẹni pé kó jalè ni.
1: Bẹ̀rẹ̀ ẹ ṣeun. 08132377749 ẹ kú ojúmọ́ o.
2: Ẹ kú ojúmọ́ ká ẹ
1: bá lọ. Orúkọ yẹn ṣe ti ń pè wá.
2: Làṣìṣe àwọn pọ̀jù láti mo ṣe
1: ká. Làṣìṣe àwọn pọ̀jù láti mo ṣe iṣẹ́ lóògùn ṣe múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé à á tẹra mọ́ṣẹ́ ẹni ni ẹ fún ní ọ̀nà ìṣọ́ lu èdè mẹ́ta nínú àyọlù yìí.
2: Iṣẹ́ tó gbádé ní àwùjọ ẹlẹ́yẹ ọ̀rọ̀ ni. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ẹni. Bí a bá ti rẹ́ni fẹ̀yìntì tá a bá ti rí bí ọ̀lẹ àjùmọ̀rìn ọ̀rọ̀ ni. Bí o rẹ́ni fẹ̀yìntì ó di dandan mo jọ lẹ́ni ẹ. Tó tá a bá rẹ́ni fẹ̀yìntì àárẹ̀ ni gbẹ́kẹ̀lé àjùmọ̀rìn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ bá a bá rẹ́ni fẹ̀yìntì. Àjùmọ̀rìn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni ẹ. Ní tó sì kẹta ni ṣe bá mi tòun lẹ́ẹ̀kan ti fi rántí kẹta yẹn ká.
1: Iṣẹ́ lóògùn ṣe múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí bí a kò bá rẹni gbẹ́kẹ̀lé à á tẹra mọ́ṣẹ́ ẹni ni.
2: Iṣẹ́ lóògùn ṣe àfiwé tààrà ni ó yẹ tó o bá ti ṣiṣẹ́ o ò lè múṣẹ́ jẹ.
1: Ẹ ṣeun.
2: Ẹ ta ẹ ló ta ìyẹn lájúmọ́ni ọ̀rọ̀ ta.
1: Ewu la.
2: Iṣẹ́ ìṣẹ́ àjùmọ̀ni ọ̀dọ̀ tó wà ńbẹ̀ yẹn. Ṣé ń gbọ́ mi ta?
1: Mo ń gbọ́ yín. Ṣó ti pé mẹ́ta bẹ́ẹ̀ yẹn?
2: Iṣẹ́ ìṣẹ́ àjùmọ̀ni ọ̀rọ̀ tó wà ńbẹ̀ yẹn ní owó dẹ́ta.
1: Ẹ ṣeun. 08132377749 08132377749 àlàyé bàbá ọ̀rọ̀ lẹ̀ ń gbádùn bọ́dẹ̀ fẹ́ẹ̀m láwà 92.9 rídíò ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé rídíò ìfẹsọ̀wápọ̀ tó nà ẹ̀ gbò lórí atẹ́gùn ẹ jẹ́ ń sáré lo àǹfààní àsìkò yìí kí n máa kí wà bá mi aláìlúwà ọba kábíyèsí ọba ọbátúndé lawal ogunrombi oníṣàṣà tilẹ̀ ṣàṣà akilọ wan bàbá adé apẹ́lórí bàtà apẹ́lẹ́sẹ̀ ẹ̀ṣọ́ bá jẹ kó pẹ́ bẹ́ẹ̀ bá ló gbọ́dún láyé ní kẹ́ fi àtẹ̀gbọ́ àtẹ̀pẹ́ ńlẹsẹ̀ tẹ̀nà loruko emi tun je olalekan loruko gbo lebi tun je olalekan loruko iko eto alaye baba oro e ti gadira tu be lo je olotu e ati loruko eto ireni tiwa e ti emi tun je olalekan gadira tu be lo ashura ati be lo je to ti tan se ati loruko gbogbo awa ti e n toju patapata le se bond fm gbogbo apata lati yin baba pe lagbara olorun oba e tu bo pe fun wa o won ni pere pere na le wi a pe pe ma n pe pere sodun pere ni won pe ni ewe yeye won le we yeye igba ni baba e lo godun oni we lo godun elegeje igba ko te ba ti lo te ba ti lo igba odun nton ayonda yin ma lo sugbon e gbodo lo igba odun yin to ma pe pere pere baba lagbara olorun oba oba oni se ati le sasa ka die si igba odun ko ni fun yin e ko ojumo o
2: e ka ro za
1: uruko yin a be sin pe wa
2: owa ni ko ro la ti lo be okuta
1: ise logun se mura sise ore mi ise la fi deni giga bi akubare ni feyinti bi ole laari bi akubare ni gbekele a ti ramose ni ni ona ise olu ide meta no ni ke fun wa nu ayolu yi
2: ala koko awe tun wi ele yoro
1: kila wi
2: ise ajumo ni yoro ise na ogun ise agwe tara bi ole laari
1: oti tan oti ko meta oda to ba den ti ba gba e ma gbo 08132377749 alaye baba oro bond fm 92.9 radio fe to wa po to kari aye ko ojumo o e ka ro ma o
3: ma apu wole o
1: yes ma e shun ma
3: ele yo to ni pa de yin ma o
1: ami o iwaju lo la wa ma lagbo olohun ba
3: aji iwaju lo ku bayo
1: ami o iwaju lo po ibi ti ma re si e ti gwa da side aja egbo
3: egbo o wa gba ka musa ko tin pa fe
1: si lagbara olohun e ma mi ko
3: agbe yi gan ka mo ta lai pe ni pe ata mi gbo yin elele ninu atebun ni
1: e ma binu yo jade da yo dun dada yo dun dada I ma wa ibe le kokon
3: e ba ti ka je
1: kabiyesi ni gbogbo oko yin
3: eh
1: mo nbo ni lale
3: e ba ki ma mi mi ti sanu ti na o ba n ti robu ran se won da fun ti ti wa ojo ka n ro lo do wa lati da ji ni ojo ka n ro ni ojo ka n ro ni e pe to sa
1: eni ko ti e fe jo mama sun mi won ni mama won ko ma fi akoko sofo ni won ni lo san ko le dun na ni ko le dun na ni yo si ma du fun lagbara olorun oba 08132377749 alaye baba oro bond fm lawa 92.9 radio fest wa ko to kari aye ko ojumo o
2: elu sa o
1: e ka ro sa uruko yan be tin pe wa
2: maruf n pe la kala koko
1: maruf ogun tola re e ba ti pe maruf lasan yen ma ro pe maruf adeleje oluye ge omo yele ko nbadan abi ko je maruf aja maruf aja o panel bitami
2: maruf ogun tola la tala koko
1: ise logun se mura si ise ore mi ise la fi deni giga bi akubare ni feyinti bi ole laari bi akubare ni gbekele a ti ramose ni ni ona ise olu ide meta no ni ke fun wa nu ayolu yi
2: awu tun wi ele yoro
1: ewo la wi tun ele ele yoro to wa nbe
2: awu oni mura si ise ore mi ise la fi je ise to wa seyin awu tun wi ni
1: ise o de ni o o ya
2: then I wish we follow my labude
1: I wish we alakude gbolohun le fe wi
2: alakude gbolohun be
1: ewo la wish we alakude gbolohun to wa nbe hello sir mo le wo ni I wish we alakude gbolohun to wa nbe oda emu keta wa iketa
2: okay oni ajumoni oro
1: ajumoni ke boya ajumorin oro lo le fe wi
2: ajumorin oro
1: eh eh ewo la ajumorin oro to wa nbe
2: oni ise lo gun ise
1: oda to ba den ise te ba gbe ma gbo e seun 08132 ah ajo ti lo eh eja se bayi eh ta ba ni ka ma ye ona ise olu edewo gege bi awon baba wa ojogbon bi won se ti ko wa ati imo ti o mo ni ba ti olorun jogun fu wa ninu e a ri pe gbogbo nkan ti mo nka inu ayolo yi lato kedele ona se o le de fun be o ise loogun ise afiwe ele lo ni won so ise pe ohun gogon ni oogun ise won ti gbe wo pe ohun gogon ni afiwe ele lo ni ise loogun ise ise ni oogun won ti so ise di oogun fun e pe ise oogun ni afiwe ele lo ni ise ati ise iye pada ohun waye nibi ti ise to ti di ise iye pada ohun o waye nbe bakan na ajumo iroro ta ba nso nipa ise a ma so nipa ise tori ko won le nto ba muse je o nto on ko le muse je eh ajumo iroro waye nbe eh bakan na ise o wa nbe lo to ge bi awitun eleyo oro bi a ko ba to wa nbe o ni awitun wi alakude gbolohun ati ban lo ona so le de po nbe lati oke dile ona so le de ni sugbon meji ni ko se nto gba meta pepere nto gba meta pepere wa o eyin morufu lati abe okuta shuba ali morufu lati abe okuta eyin ni ko le gba card lati odo billot shuba ali morufu lati abe okuta eyin gba meteta e ko e pe e le salaye kan so shoki ni e salaye sugbon sibe na e gba card pe lati owo billot bi tete ja lo le ni ka tun para lo sunbo lori eto alaye baba oro lagbara olohun oba eh mo dupe o lowo ile ise sustainable solution se o baba te wa ndi ile ise ni mo so o be fe ke yan da ko yin olorun ba ku mo yin olorun ba lo ba gbe ga o baba ran yin lowo ni gbogbo lagbara olorun ise o ati gbogbo eyin ti ejo ise ile ise na patapata gbo lati le patapata ise o kabiyesi oba onisasa nbo wa lati wa ko nkan mi fojo bi o baba e pe fun lagbara olorun oba kada ti belu ashiru lo to eto itunje lalekun lo ko me pe mi 0098444710 0098444710 lati wa pulo ojan lori to laye baba ora bi ke lo 0708810154 0708810154 a pade to se tun bo lori to alaye baba oro tunji olalekun lo ko mi ire o

Ati pọ lọwọ o ṣe royin.

gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ wà lórí ìjókòó pátápátá gbogbo yín la kí ẹ̀kú ìjókòó ẹ̀kú fọ́mi ènìyàn ṣe àdúpẹ́ púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa nílé iṣẹ́ wa bọ́ndẹ́ fẹ́ 92.9 tá a kalẹ̀ sí nọmba 1a adékúnlé fàájì ní jẹ́rù ní ìkẹjà níbí adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa ọlọ́run á nífẹ̀ẹ́ tẹ̀yìn náà láṣẹlédè máa yọba tó ní báyìí à ń fi àkókò yìí sọ fún yín pé kẹ́ ẹ má bínú sí wa sọ̀rọ̀ gáfárà pé ètò yín ètò wa ètò ó dọbẹ̀ ó ta sánsán kó lè wádìí fún ìdí kan àti ìdí kejì kẹ́ mọ̀ pé ká sì ń kódùn lórí ètò yìí ká kọ́ra wa bá a ṣe ń jẹ bá a ṣe mú ìgbà tó yẹ ká jẹun bá a ṣe gbọ́dọ̀ jẹ oúnjẹ tá a gbọ́dọ̀ jẹ kẹ́ mọ̀ pé lórí ètò yìí náà ni àwọn sọ pé kẹ́ ẹ má bínú pé ètò náà ò wáyé lónìí tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ ní àgbàrò lọ́wọ́n ọba ẹ máa padì abasadọ̀ fẹmi abanimọlẹ àìsáyà gbẹnikẹ bàbá ọ̀rọ̀ làgbà àti princess ọláyínká nígboro àkúrà ara rẹ màmá àti kọ́dùn ẹ máa bá wa pàdé lórí ètò ní ètò wa ètò òjòjò ìfàsọ́sọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ lọ́dún máa rí ọba adúpẹ́ púpọ̀ kẹ́ ṣe ìtẹ̀jú tó wá kí máa fi elé máa kí bàbá mi dáadáa kábíyèsí ọba onígbòǹgbò kábíyèsí olúwa ṣẹ́gun àjẹyẹmí àjàgbá ìlú onígbòǹgbò bá mi kàdé pẹ́ lórí òkí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ kó dókè mi ní ọwọ́ yín láṣẹ ti elédùnmáre ọba mọ́ kí gbogbo ẹbí yìí mọ́ kí gbogbo ìlú onígbòǹgbò kò ní túká ẹ ṣeun púpọ̀ bẹ́ẹ̀ ṣe ìtẹ̀jú tó wá ẹ jẹ́ káyì máa fọrin àyùbá ẹ̀yìn káyì máa fi dára y

ṣe ń lọ lè tó yẹn ní bond fm 92.9 láìní dé ìnà pẹnu ẹ jẹ́ kí n gbé intro àbàyẹ kájọ wọnú òkùnkùn bí ìròyìn bó ṣe ń lọ lágbo òṣèré lọ òṣèré kùnrin kan ó sọ pé òun ti fi ṣe tíátà sílẹ̀ wípé owó tí kò bójúmu owó gbúgbúrú àti ẹ̀pà ni wọ́n sọ nídìí ẹ̀ òṣèré kùnrin Adéyẹmí Ọ̀kọ́làwọ́ ló ní wàhálà tó wà níbi iṣẹ́ ìtì pọ̀jù oníbò ń ṣe ń kúrò lóko eré kan lòun ọmọ ẹgbà míì lọ táwọn èèyàn a máa róhùn nínú eré wọn a máa róhùn nínú ilé nínú àwọn ẹ̀rọ wa amáhùnmáwòrán wọn pẹ̀lú ìgbàgbọ́ wípé bàbá yìí ti lówó lọ́wọ́ o ó ti wà ókè eré nínú fíìmù ń bí ẹ̀ẹ́rí lọ́hùn-ún láìmọ̀ wípé iṣẹ́ láàrin àlówó ni ó ní iṣẹ́ láàrin àlówó ó ní kẹ́dùmàrè kó ṣàánú òun ló sọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan nígbà tí wọ́n ń bèrè lọ́wọ́ ẹ̀ wípé ọ̀gbẹ́ni Adéyẹmí Ọ̀kọ́làwọ́ ó wà tó jẹ́ mẹ́ta táwọn ti ṣalábàpàdé yín nínú eré lórí tẹnubọ̀rọ̀ wípé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ni ká máa ṣiṣẹ́ ká máa ní sinmi owó má sí nídìí ẹ̀ ó ní oníkálukú ló mọ nǹkan tóun fẹ́ nínú ayé òun ó lọ́wọ́ fẹ́rú owó bẹ́ẹ̀ owó gbúgbúrú àtẹ̀pàwó tí kò lè gbọ́ bùkátà ó ní òkìkí tí kò lówó nínú ó ní owó gbúgbúrú àtẹ̀pà ni ó lọ́wọ́ fẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ ó lọ́wọ́ ti fi ṣe tíátà sílẹ̀ o òṣèrékùnrin tẹ́lẹ̀ rí ni ó ti dè ṣèrékùnrin tẹ́lẹ̀ rí ẹ ti mọ̀ Adéyẹmí Ọ̀kọ́làwọ́ ó ló sọ̀rọ̀ yìí bó ṣe ń lọ lẹ̀tọ̀ bond fm 92.9 lawa ó mà ṣe o ikú pa bírí abírí ti kú ikú pa bìrì abìrí ọ̀run alákejì àgbà òṣèrékùnrin ni taiwo adésínà tí gbogbo ènìyàn mọ̀ sí elégbèje àdó bàbá yìí ló mà ti ṣe bẹ́ẹ̀ kò ti tàtí ẹrù nípa ọjọ́ monde ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà oṣù tó kọjá yìí lọ ni bàbá yìí jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ lẹ́ni ọdún 1964 66 years bàbá yìí gbìyànjú nígbà ayé wọn tí wọ́n fi taratara ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ tíátà pẹ̀lú ọkọ̀ọ̀kọ́ ṣàṣàlẹ́ ní tó máa sọ pé wọn ò mọ elégbèje àdó nígbà tí ìràwọ̀ bàbá yìí fi ń tàn kódà bàbá yìí wọ́n gbọ́fá wọ́n mọ ọ̀fọ̀ àìsàn ló ṣe wò a ò rí tọlọ́jọ́ ṣe bàbá yìí bí wọ́n ṣe gbọ́fá tó tí wọ́n mọ ọ̀fọ̀ tó jẹ́ pé oríṣiríṣi ohun ìfẹ́ ló ń jáde lẹ́nu wọn a padà gbọ́ wípé pásítọ̀ pa ni bàbá yìí pásítọ̀ taiwo adésínà àgbà òṣèré tíátà tí gbogbo ènìyàn mọ̀ sí elégbèje àdó bàbá yìí ti lọ o ẹ̀yìn tí bàbá yìí fi sílẹ̀ kó má bàjẹ́ iwájú tí wọ́n dojúkọ kó túbọ̀ máa dára sí ni bó ṣe ń lọ lẹ̀tọ̀ bond fm 92.9 lawa.

ìdè òṣùpá nìyẹn lórí ètò bó ṣe lọ ní bond fm 92.9 prophet adéjọkẹ ọlájùmọkẹ tíjọ ọlọrun kò ṣeun tì yẹn prophet adéjọkẹ ọlájùmọkẹ tíjọ ọlọrun kò ṣeun tì ti prophetic ministry ìsọjá àgbàyanu tẹ ẹgbọ́ yẹn ọlọ́jọ́ méje wọn ó máa bẹ̀rẹ̀ ní tuesday july 7 2026 sí july náà ni july ọjọ́ monday ó máa parí ní monday july 13 2026 ní ìsọjí ló fi máa wáyé fún àdúrà tó ń wọlé ìṣùpalẹ̀ àti ẹ̀rí tó dájú kẹyìn náà kẹwàá dán lọ́rùn ọba wò èèyàn kì í bọ́ lọ́rùn ọba bèrè pẹ̀lú pàdánù ẹ máa bọ̀

sínú ọgbà síwájú ìta sẹ́ǹkulé tẹ́ ẹ fi ń sọ ìtàn fáwọn ọmọ yín pé ₦2000 ni mo ra mọ́tò yìí mọ́tò yìí ti fẹ́ di ẹgẹrẹmìtì sílé yín ó ti fẹ́ di tó jẹ́ pé àwọn ọmọ ọgbọ̀n pé ti fẹ́ máa kẹ́rù burúkú sínú ẹ̀ mọ́tò tó jẹ́ pé bóyá ẹ́ńjìn ẹ̀ tàbí gíà rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ ni ẹ má jẹ́ kó di waste property bó sì jẹ́ mọ́tò tó sì ń ṣiṣẹ́ náà ni tàbí èyí tí kò ṣiṣẹ́ mọ́ o wọ́n ní ká ẹ ya àwòrán irú mọ́tò bẹ́ẹ̀ tẹ ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ whatsapp tí mi máa pè yí wọ́n ní kí mọ́tò náà kó má dilé ilẹ̀ wọ́n ní ká ẹ tà ká ẹ gbowó ẹ̀ sápò ká ẹ lò ó fún nǹkan tó tún ṣe pàtàkì pẹ̀lú iléeṣẹ́ ọlá dixon wọ́n máa rà á lóhun tó dáa ní kíákíá sì ni pẹ̀lú yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa fi fọ́tò mọ́tò náà ránṣẹ́ sí rèé ẹ̀yà inú ẹ̀ kẹ́ ẹ yẹ̀yìn ẹ̀ ẹ̀yẹ́ ń jẹ́ ẹ̀ kẹ́ ẹ sí gbogbo

0: Milwaukee DA 070-89-87-7250. A ó máa retí yín. Ọ̀pẹ́ yẹn ní àrán sí ọlá bá mi mú kéde tó wà níwájú rẹ̀.
1: Èyí ni láti kéde fún ẹ̀yin bàbá màmá onílé tí ò gbé ilé yín jò ìké irú nǹkan tó wù kí ẹ fi kan ilé náà alumíníọ̀ ni ó kó tẹ́lu fi ṣègùn Gerard Alizin tàbí galvanized ṣègùn èyí tó wù kó jẹ́ tí ẹ ti náwó náwó àmọ́ tó sì kún jò ẹ má mi kàn original waterproof polymer rubber ti wà nílẹ̀ tẹ́ ẹ máa fi lẹ gbogbo ibi tó bá ń jò pátápátá ó sì máa dáwọ́ dúró tí kò ní jò mọ́ ẹ ò nílò àti pààrọ̀ ilé yín mọ́ original waterproof polymer rubber lè kẹ́ ẹ lò láti rí àwòrán àti fídíò bí original waterproof polymer yìí ṣe rí ẹ fi voice note ránṣẹ́ sórí 08094954455 lẹ́ẹ̀kan sí 08094954455 pẹ̀lú original waterproof polymer rubber òrùlé ilé rẹ kò ní jòmó. Fún gbogbo ẹ̀yìn iléeṣẹ́ tẹ́tẹ́ forúkọ iléeṣẹ́ yín sílẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ ní Corporate Affairs Commission CAC Limited Enterprise tàbí Ventures lẹ́yìn fẹ́ ṣe ni tàbí ẹ̀fẹ́ ṣe CAC Annual Returns ẹ̀fẹ́ gba Status Report Update tó jẹ́ NRC tó padà sí active tàbí ẹ̀fẹ́ gba TIN Number fún iléeṣẹ́ yín láti jẹ àwọn àǹfààní tó wà lábẹ́ ìforúkọsílẹ̀ ìbí yìí ìgbàṣẹ ńlá jáde látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ńlá lọ́dọ̀ lè jẹ́ àkóso òfin jíjẹ àǹfààní àti bá ilé ìfowópamọ́ tó pẹ̀ láì ṣe ìyèméjì pẹ̀lú orúkọ iléeṣẹ́ yín ẹ̀yìn ilé ìjọsìn mọ́ṣáláṣí àti church ìjọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ association àti ẹ̀yìn tẹ̀ ń ṣe pos business náà ẹ wá fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀ gẹ́gẹ́ bí òfin tí ìjọba ṣe àgbékalẹ̀ àti ààbò tó péye lórí okòwò yín láti fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀ níbi tó máa jẹ ojúlówó tó máa jáde pẹ̀lú tin number tí ẹ sì máa rí gbà láàrin ọ̀sẹ̀ méjì ẹ fi voice note ránṣẹ́ sórí whatsapp number yìí 08053869885 lẹ́ẹ̀kan sí 08053869885 Number 123 Ilé-epo Alhaji bus stop Ẹgbẹ́dá Ìdímú road Ẹgbẹ́dá Lẹ́kọ̀ọ́ ní ọ́fíìsì wọn wà. Fi orúkọ iléeṣẹ́ rẹ sílẹ̀ lónìí kí iléeṣẹ́ rẹ lè gbẹ́gbẹ́ pé.
0: Bond FM 92.9 lọ́wà lórí ètò bó ṣe ń lọ. Ẹ ti mọ̀ ìròyìn bó ṣe ń lọ lágbo òṣèré ó sì wà níwájú mi ń bí. Ìkan tó kù nínú àwọn ìbejì èjì rẹ̀ Adégbójú. Ó ní àdúrà ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè yìí lòun ń fẹ́ o tí ẹ ti mọ̀ wọ́n Táíwò Kẹ́hìndé Adégbódù tí wọ́n jọ ń kọrin ẹ̀mí ìkan tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé ní nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn nígbà tó máa fi di ọ̀sẹ̀ tó tẹ̀lé tí wọ́n ṣe tòkú ẹni tó lọ tán làwọn adigunjalè ni wọ́n tún lọ ká.

wọ́n gba gbogbo fóònù lẹ́yìn tó jẹ́ pé ọlọ́run ọba ló yọ ìjìrẹ́ kan tó kù ẹ̀yin eléyìí níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn làwọn ènìyàn rí fídíò àti fọ́tò kẹ́hìndé adégbòdù pẹ̀lú àpálẹ́gbẹ̀ ojú ẹ̀ àti níbi ọwọ́ rẹ̀ èyí ló jẹ́ káwọn èèyàn kí wọ́n wà bèrè lọ́wọ́ ẹ̀ wípé ìjìrẹ́ kí ló ń ṣẹlẹ̀ kí ló dé ṣé kò sí nǹkan kò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ àmọ́ ní ìgbà tí ìpé pọ̀ lọ́jọ́ ká fèsì wípé àfikún ọlọ́run ọba kó bá àwọn iṣẹ́ gbogbo ogun ẹ̀mí òkùnkùn wípé òun nìkan ni orí kó yọ o nínú ìjàmbá náà ò ní iná kan ló ṣe yọ nínú ilé àwọn tí iná náà tó sì ṣe bẹ́ẹ̀ tó pọ̀ díẹ̀ ó ní ọlọ́run ọba ló yọ òun ó ní òun mọ̀ọ́mọ̀ má fẹ́ fi ìṣẹ̀lẹ̀ náà sórí ẹ̀rọ ayélujára ni kó má dàbẹ́ ni pé ó ṣe jó òun nìkan lòun fi sọ pé àdúrà gbogbo ẹ̀yin olólùfẹ́ àti gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lòun nílò ìjìrẹ́ adégbòdù ó lóun bẹ̀bẹ̀ ó lóun bẹ̀yìn pé kẹ́ ẹ máa tẹ́ ẹ bá ti ń jí láàárọ̀ tẹ́ ẹ bá ti ń ṣàdúrà fúnra yín kẹ́ ẹ máa gbàdúrà fóun ó lóun nìkan lòun kù láyé ọmọ tí ìkejì òun fi sílẹ̀ ìyàwó tí ìkejì òun fi sílẹ̀ ẹ ti mọ̀ ẹrù ẹni méjì ó ti wá di tẹnìkan kọ́ lọ́rọ̀ ọba kó ṣàánú wa ẹ pọ́ ọmọkùnrin yìí sílẹ̀ ẹ jẹ́ kó ráyè ṣeun tó wáyé wá ṣe ẹ wò kọ́ lọ́rọ̀ ọba kó ṣàánú wa nígbà táwọn méjì jọ ń kọrin tóri náà ń dùn ṣé tẹnìkan bá ń kọ ẹniwé ó yọ ọlọ́rọ̀ ọba bó ṣe máa ṣiṣẹ́ bond fm 92.9 la wà lórí ètò bó ṣe ń lọ mò ń bọ̀.

92.9 lórí ètò bó ṣe ń lọ lọ́wọ́ fún ẹ̀yin bàbá màmá onílé tí òrùlé ilé yín jò èyíkéyìí irú nǹkan tó wù kẹ́ fi kan ilé náà aluminium ni stone coated roofing sheet ni gerard ni alu zinc tàbí galvanized sheet èyí tó wù kó jẹ́ ẹ̀tì náwó-náwó àmọ́ ó sì tún jò wọ́n ní kẹ́ ẹ̀ máa mi kan original waterproof polymer rubber wọ́n ló ti wà nílẹ̀ tí ẹ máa fi lẹ gbogbo ibi tó ń jò yẹn pátápátá tí tó sì máa dáwọ́ dúró tí kò ní jò mọ́ wọ́n ní ẹ ò nílò láti lọ pààrọ̀ òrùlé yín mọ́ o original waterproof polymer rubber òun ni kẹ́ ẹ lò láti rí àwòrán àti fídíò bí wọ́n ṣe ń lo original waterproof polymer rubber yìí ẹ fi voice note ẹ fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 90 95 45 55 lẹ́ẹ̀kan sí 080 90 95 45 55 pẹ̀lú original waterproof polymer rubber òrùlé ilé rẹ kò ní jò mọ́ aláàjì aláàgọ ní ìdímọ̀ fún ìwọ tó o bá fẹ́ ra ojúlówó aago kájọ́ gidi tó jẹ́ gold tàbí silver tàbí àwọn aago ara ògiri ńlá tàbí kéékèèké fún ilé ìjọsìn ilé ìtura ilé iṣẹ́ ilé oúnjẹ ìgbàlódé èyí tó ní alarm tàbí èyí tí kò ní tàbí ẹ̀yin fẹ́ ra aago láti fi ṣe ẹ̀bùn fún olólùfẹ́ yín lọ́kùnrin tàbí lóbìnrin ẹ fẹ́ ra aago fún mọ́mì tàbí dádì yín ọ̀dọ̀ aláàjì aláago ní ìdímù bus stop ní kẹ́ ẹ máa bọ̀ bákan náà wọ́n tún tún aago ṣe o tàbí ẹ̀yin fẹ́ change engine aago battery aago ẹ fẹ́ change housing aago ọ̀dọ̀ aláàjì aláago ní kẹ́ ẹ máa bọ̀ ẹ pè wọ́n sórí 091 65 22 68 98 lẹ́ẹ̀kan sí aláàjì aláago là ń pe nọ́mbà ẹ̀ fẹ́yìn tẹ́ ẹ fẹ́ ra aago ẹ̀yin fẹ́ ṣègbéyàwó ẹ fẹ́ ṣojọ́ òbí ẹ pè sórí 091 65 22 68 98 nọ́mbà aláàjì aláago lẹ pè yẹn à ń tẹ̀ síwájú lórí ètò bó ṣe ń lọ ní bond fm 92.9 nígbà tí ìyàwó ààrẹ tí màmá yìí sọ̀rọ̀ yẹn sínítọ̀ olúrẹ̀mí tinubu màmá yìí sọ̀rọ̀ tí wọ́n ń gba àwọn obìnrin ní ìmọ̀ràn wípé ibi bẹlẹbẹ la ti mọ́ ọ̀lẹ̀ jẹ́ wípé kòtò kéékèèké ló ń di odò wípé káwọn obìnrin kí wọ́n bẹ̀rẹ̀ oko òwò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ bíi kí wọ́n máa dé àkàràtà kí wọ́n máa yan àkàrà àti búrẹ́dì dẹ̀ lọ bàjẹ́ kí wọ́n máa yan àgbàdo àti bọ́ọ̀lì tàbí kúlíkúlí ọ̀rọ̀ yìí mà ní gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbàgbé ẹni gbàgbọ́ ọtí lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ débi pé àkàrà bá wò èlò làwọn fẹ́ máa ẹ wò ó àmọ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé ìlú gángan ọ̀rọ̀ náà bó ṣe kọjú sẹ́nìkan ló kẹ̀yìn sẹ́lòmíì tí wọ́n sọ wípé ọ̀rọ̀ gidi ni bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ gidi ni wọ́n ní ọ̀rọ̀ gidi ni màmá yìí sọ láti fi ṣí àwọn obìnrin wípé káwọn náà bẹ̀rẹ̀ láti ibìkan ọ̀pọ̀lọpọ̀ náà ló sì ń gbé sórí ẹ̀rọ ayélujára wípé akara ni ìyá òun ta bọ́ọ̀lì ni ìyá òun ta tí wọ́n fi rán òun lọ sílé ìwé wọn ni tọ́rọ́ tó yá ni ó ti yé yín láì fọrọgùn òun la máa fi rí òṣèrékùnrin jíde àwọn gbọ́nà ó gbọ́nà tún yọ lòun náà fi bẹ̀rẹ̀ sí ní dé àkàrà ó bá ti bẹ̀rẹ̀ sí ní dé àkàrà ọkùnrin òṣèrékùnrin jíde àwọn gbọ́nà tóun náà sì bẹ̀rẹ̀ sí ní dé àkàrà kódà ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣègbéyàwó ọjọ́ bí ìsọmọlórúkọ ìnáwó èyí tó kẹ́ ẹ fẹ́ ṣe ó ní ẹ pé ó ní òun ti ṣetán láti wá dí àkàrà àkàrà special one classic àkàrà ẹ̀sìn yín lẹ́nu wípé kẹ́ ẹ pè yín òṣèrékùnrin jíde àwòbọ́nà ó ti ń tàkàrà ó ti di bàbá alákàrà ó ní gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe pátápátá ó ní kẹ́ ẹ pè yín olọ́nà kan ọ̀wọ́jà àníwòye àwọn òwò pé àbíká pè fákàrà bọ́ńdé fẹ́ 92.9 lọ́wọ́ mò ń bọ̀ ọ̀jàre.

0: 92.9 olóògbé Alhaji Sikiru Ayinde Barrister ni ẹwọn ni tó nílé sí òba fin gbá mọ èyí tó ti fi sílẹ̀ wọn ni kò ní panu bàbá ẹ tí wọ́n máa sinmi láyà olùgbàlà ẹ má gbàgbé fẹ̀yìn tí ẹ fẹ́ fi orúkọ ilé iṣẹ́ yín sílẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ yẹn tá a mọ̀ sí Corporate Affairs Commission CAC tẹ́ ẹ fẹ́ ṣe Limited Enterprise Ventures lẹ́yìn fẹ́ ṣe ni àbí ẹ fẹ́ gba CAC annual returns kẹ́ ẹ tún gba status report update yín tó jẹ́ inactive kó padà sí active tàbí ẹ̀yin fẹ́ ṣe tin number fún ilé iṣẹ́ yín wọ́n á sọ fún wa pé gbogbo ẹni tẹ́ ẹ bá ṣe registration CAC lọ́dọ̀ àwọn báyìí ilé iṣẹ́ yín lọ́dọ̀ àwọn báyìí wọ́n ló máa jáde pẹ̀lú tin number wọ́n ní kẹ́ẹ̀fì voice note kẹ́ẹ̀fì ránṣẹ́ sórí whatsapp number wọn yìí 08053869885 number 123 ilé ipa Alhaji bus stop ẹgbẹ́dá ìdímù road ẹgbẹ́dá lẹ́kọ̀ọ́ ni wọ́n wà fi orúkọ ilé iṣẹ́ rẹ sílẹ̀ lónìí kí ilé iṣẹ́ rẹ kó lè bẹ̀gbẹ́ pé.
1: èyí ni láti kéde fún ẹ̀yin bàbá màmá onílé tí òrùlé ilé yín jò èyíkéyìí irú nǹkan tó wù kẹ́ ẹ fi kan ilé náà aluminium ni stone coated roofing sheet gerard aluzinc tàbí galvanized sheet èyí tó bá wù kó jẹ́ tí ẹ ti náwó náwó àmọ́ tí ó sì tún jò ẹ má mi kàn original waterproof polymer rubber ó ti wà nílẹ̀ tẹ́ ẹ máa fi lẹ gbogbo ibi tó bá ń jò pátápátá tó sì máa dáwọ́ dúró tí kò ní jò mọ́ ẹ ò nílò àti pààrọ̀ òrùlé yín mọ́ original waterproof polymer rubber ni kẹ́ ẹ lò láti rí àwọn àwòrán àti fídíò bí original waterproof polymer rubber yìí ṣe rí ẹ fi voice note ránṣẹ́ sórí 08090954555 lẹ́ẹ̀kan sí 08090954555 pẹ̀lú original waterproof polymer rubber òrùlé ilé rẹ̀ kò ní jò mọ́.
0: Bond FM 92.9 lọ́wà lórí ètò bó ṣe ń lọ mà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àkókò tí ń kó wa ní papamọ́ra fẹ̀yìn tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín ẹ fẹ́ ṣèkéde ni káfíntì wa gbé tiyín lárugẹ ẹ ti mọ̀ wípé ìpolówó ọjà làgùn owó tí àwọn tí wọ́n sì ń polówó ọjà lọ́dọ̀ wa àti níbi gbogbo àti ní Bond FM wa ń bí tí wọn ò bá ta ẹ ò ní gbọ́ polówó ọjà mọ́ ìyẹn ni wípé ó ń pè wọ́n wọ́n rere níbẹ̀ ẹ̀yin náà ẹ wá jèrè nípa ká polówó ọjà ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan fún ìpolówó ọjà tàbí ìkéde ẹ pè mí sórí 08034008655 fún ìpolówó ọjà tàbí ìkéde ni o ìyẹn 08034008655 tí yẹn bá ṣẹni gangan ẹ pè nọmbà kejì yẹn 08038 56846 08023 85 6846 nọmbà méjèèjì yẹn lálẹ́ bára sọ̀rọ̀ lórí ẹ̀rọ whatsapp tẹ́yìn bá wá ń fẹ́ mc tó dáńtọ́ tó máa pa yín lárin yín tó jẹ́ pé ò ní gbàgbé ibi ìnáwó yìí títí láéláé ẹ máa rántí ni ẹ pé nọmbà mc àránsí ọ̀rọ̀ nọmbà méjì ni màá fún yín mc àránsí ọ̀rọ̀ àti babatunde ọmọ gisan èyí tó bá wù yín ni kẹ́ ẹ pè nínú méjèèjì àjọ wá bẹ̀ ni 08081017808 lẹ́ẹ̀kan sí 08081017808 tàbí kẹ́ ẹ pé nọ́mbà tó yẹ 08023856846 08023856846 àmàrí tí yín o àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bí ìlànà ọdún àgbà ètò ọ̀rọ̀ sí fúkọ̀sẹ̀ yóò ní ó ṣe ọlọ́bẹ̀ ṣe ọláyínká nígboyà ló wà ń bẹ̀ tó ń tẹ̀tẹ̀ fi ń gbọ́ wa nílé ọpẹ́yẹmí àránsí ọ̀rọ̀ mc àránsí ọ̀rọ̀ àjọ ṣètò ni ẹ má gbàgbé abala ibi tá a ti máa ń fún tá a ti máa ń kéde àwọn tí wọ́n fẹ́ gba òṣìṣẹ́ ìyẹn abala iṣẹ́ niṣẹ́ ń jẹ́ a ò ní vacancy ni bá a bá ní arábàáyín mú wá o ọ̀pọ̀lọpọ̀ ló máa ń bèrè lọ́nu pé àṣẹ ní vacancy rárá tá a bá ní a je ke gbo amọ fun ayin ti e fe gba osise lodo yin e fi text message ru ise ti e fe gba ifranse sori 08074 106 22 08074 106 22 ni ke fi text message iru ise ti e fe gba e fi ranse to a ma dagbere nibi lo se ya tu jo pade pelu akoto eto lo se to nbo baba tunde omo gisan rile mi nje o

Bond FM. 92.9. 92.9. Bond FM.

Asli ne?

100,000 naira tàbí kọ́mọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n lè yá oṣù méjìlá lọ fi dá padà fún olókòwò kéékèèké 1,500 sí 100,000 onílàádọ́ta oṣù méjìlá lọ fi dá padà fún àwọn olókòwò alábọ́dé láti rówó ṣòwò 150,000 sí 1,500

0: LCDA telephone 081-77-78-2000.
1: Èkó onígbọ̀wọ́ mi lètò tó ń lọ lọ́wọ́ ètò tí ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ ọlọ́lájìlọ gómìnà Babájídé Oyúnṣọlá Sanwó-Olú tí wọ́n àmọ́ kọjá bẹ́ẹ̀ wọ́n yá àyàn lówó wọ́n fún èèyàn lówó wọ́n rán èèyàn lágbára wọ́n tọ́ èèyàn sọ́nà wọ́n dáni lẹ́kọ̀ọ́ wọ́n peni sákìyèsí wọ́n dẹ̀ ṣe atọ́nà bí àṣeyọrí yóò ti bá gbogbo àwa olùgbé ìpínlẹ̀ Èkó. Àwọn kan tiẹ̀ ní níta pilot o àbí àwọn ọ̀dọ́ nìkan ni NSETF ń rówó lágbára ni mo ní rárá sá o. Ìyàwó ilé NSETF àwọn olóyè lágbára àmọ́ má gbàgbé ọmọ tó bá ṣípá báyìí lò bí ẹ̀ ń gbé o. Baálé ilé NSETF wọn á rí ẹ lágbára àmọ́ o láti fi ìfẹ́ hàn sí. Ọlọ́pọ̀ ni wọ́n ń bọ ohun tí wọ́n ṣe ni pé wọ́n yímú. Bí o bá bẹ̀rẹ̀ yímú sí nǹkan ṣé ìwọ náà mọ̀ pé ẹlẹ́dẹ̀ ó dọ̀rọ̀ lóòótọ́ ariwo ni ó pọ̀ láyé ìgbà kan ẹlẹ́dẹ̀ tó bá fẹ́ lọ ọ̀yọ́ ni o. Láyé òde òní ẹni bá bẹ́ẹ̀ lọ ọ̀yọ́ gan òun kò ráàyè mọ́. Ohun tó kọ̀ kọ́ sílẹ̀ ẹgbẹ̀rún méjì ni kínní yìí o èèyàn tó wà ń lẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta ni ó yẹ kó ti yé yìí ẹ̀kọ́ mẹ́ta ọ̀lẹ̀ mẹ́fà ẹni súnmọ́ aláàdá ní orí nǹkan jẹ́ o ṣé ẹgbẹ̀rún tó túmọ̀ sí wípé òun láti pètèpè rèé fúnra rẹ̀ pé kínní mo wáwọ́ sí ọ o wá wò báyìí ni nǹkan kọ̀ rí ẹ káàbọ̀ sórí ètò wa ìtòwò èkó onígbọ̀wọ́ mi iléeṣẹ́ bond 92.9 Adéolúwa Adéfọláwọn Okọ̀ Adé lórúkọ tèmi ní àlejò pàtàkì pẹ̀lú ètò ìlóyún òní ní ọjọ́ bọ̀ Thursday ọjọ́ kejì oṣù keje ẹgbàá ọdún lé mẹ́rìndínlọ́gbọ̀n Thursday 2nd July 2026. Another opportunity for us to make a very vital decision in making progress this year 2023. I must tell you, the time is fast spent, but it is never too late. It is never late, I am telling you. We still have like 5 solid months that can make a lot of changes in your life, business-wise. And that's what His Excellency Governor Babajide Oyunṣọlá, Sanwo-Olu, the governor of Lagos State, wants for all of us in Lagos State, particularly all business-conscious personnel, that you can actually make it in that line of the business with the support of Lagos State Government, particularly Lagos State Employment Trust Fund. They have a lot of opportunities for you. You just need to tap into it. And I tell you, at the end of the year 2026, I can bet it with you. You'll be glad you did with Lagos State Employment Trust Fund. That is business with us. Thank you very much. Welcome to the show. I'm not doing it. I'm going to give
2: okay, gbogbo wa ilé oko lẹ́yìn òdi orúkọ mi ni Mobolanle Akingbala wọn láti Lagos State Employment Trust Fund.
1: Àǹtí Mobolanle Akingbala ni àlejò wa ni òní orúkọ yìí yẹn gan-an nígbà tó pé ọlọ́run yóò wá jẹ́ bí olùgbàlà àwọn èèyàn nípa ètò ìṣúná owó wa fọ́dún òní ọlọ́run á sì lòyìn fún wa lónìí lágbọ́dọ̀ ọlọ́run. Ẹkẹ́rin tó wà lórí social media Facebook wa.
2: Mo kí gbogbo yín láti wà lórí ayélujára ní Facebook ní Instagram ní gbogbo tẹ ti ń wò wá pé ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ṣe máa Adébọ́lá mi lẹ́ẹ̀kan sí Igbala mọ ìrànlọ́wọ́ tí Lagos State Employment Trust Fund ti ṣe. Ìrónilágbára ètò ẹ̀yáwó fún pípèsè iṣẹ́ kíkọ́ ní iṣẹ́ wọ́n á fà é lé àwọn tí ó kọ́ iṣẹ́ lọ́wọ́. Wọ́n á fún olówó ọkọ̀ lọ, wọ́n á fún olówó ọkọ̀ bọ̀, gbóúnjẹ bá yọ, àbí?
2: Wọ́n á fi fìyẹ́ sí iṣẹ́.
1: Lẹ́yìn tó ẹ̀rọ kan máa ń bọ̀ wọ́n lẹ́yìn kankan.
2: Iṣẹ́ mo gbélé lẹ́nu.
1: Iṣẹ́ lọ gbélé lẹ́nu. Ṣé ń bọ̀?
2: Ẹgbẹ́rún.
1: Wọ́n á tún fìyẹ́ síṣẹ́ kí wọn náà lè jẹyàn. Ìjọba ìpínlẹ̀ Èkó wà láti wá ní ọ lára. Kí wọ́n jẹ èyí tó bá ṣẹ́kù tó gbẹ̀dá lé ní ẹ̀ òun ló fi sọ orí. Ìjọba ìpínlẹ̀ Èkó ní bèrè owó lọ́wọ́ ẹni tí ò ṣiṣẹ́. Tí ò ṣòwò tí ò jẹun ó ọ̀dẹ̀ ní kíbi pàlú ìdá jẹ́gbà bẹ̀rẹ̀ ó yẹ ọjọ́ ti bèrè báyìí ìjọba sọ fún wa nípa àjọṣepọ̀ tó ń bọ láàrin Lagos State Employment Trust Fund pẹ̀lú bọ́mpà àti pé àgbékalẹ̀ ìfilọ́lẹ̀ bọ́mpà ṣe champion program gbogbo wa lónìí bóun ló ti dáde.
2: Ṣé ṣe rí onímọ̀ dúpẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé ìjọba fẹ́ ràn

0: n tó kékèké lọ pé a ti lè bá o ní di ayélujára pin website tó wá fi mi tajà sí wọn bẹ́ẹ̀ ṣe ní gbogbo yẹn ní ọ̀nà ṣùgbọ́n wọn máa púpọ̀ nù wọn àti lè jẹ́ kí nǹkan tí gbogbo ayé lò sí tán pò ní digital transform púpọ̀ nù àwọn wọn ni so ele ọ̀nà kejì ni pé àwọn kan wà tó ṣe pé àwọn ọ̀dọ́ èmi àwọn tí wọ́n ti mọ fóònù kíákíá wọ́n ti mọ fóònù kíákíá wọ́n mọ̀ tẹ̀ wọ́n mọ ẹ tó ń lọ àwọn tó ń jẹ́ lórí tiktok àwọn tó ń ṣe lórí facebook wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ so wọ́n ní báwo la ṣe lè jẹ́ kí àwọn tí wọ́n nílò àwọn tó ti mọ technology yìí lò àti àwọn tí wọ́n mọ̀ lò tó ń wáṣẹ́ báwo la ṣe lè jẹ́ kí
1: wọ́n. ẹni sùnmọ àti bọlá ló ẹjọ owó ni bámpà yìí èrè gbà tí ìjọba ìpínlẹ̀ èkó ní fún gbogbo oníṣòwò ni láti dájú pé gbogbo tó bá ń lọ nídìí iṣẹ́ àtòwẹ́ kó lákọsílẹ̀ kó bọ́ sórí ẹ̀rọ ayélujára bí wọ́n ṣe ń jọ bí wọ́n ṣe ń jáde bí wọ́n ṣe ń lajà tá a bọ̀ sí bí wọ́n kápẹ́ ní record keeping
0: record keeping sales support àti digitalization ló ní pé.
1: báwo wá ni bọ́pà ṣe wá jẹ gbogbo ní ilé ṣé àwọn òyìnbó ni àbáwọn ilé iṣẹ́ kan ló ń débẹ̀.
0: ara àjọ wà ní ọjọ́ wa ní ìlú náà àwọn náà ní iṣẹ́ kan ló wà bẹ́ẹ̀ àwọn ní tó ń pè ní platform tó ṣe pé nígbà míì ẹni tó bá fẹ́ tajà àti lè owó tó máa ná láti fi ṣe bí abi website àbí instagram àbí owó tó fún wa ṣe bí ad owó ọ̀ọ́ni so àti wọn á náwó yẹn kélékélékélé ó pọ̀ ṣùgbọ́n bumper yìí platform yẹn gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe pọ̀ àwọn ti bá facebook
1: wọ́n ti ládùúgbò
0: ládùúgbò ó jẹ́ pé ẹni tó bá ń post lórí facebook àbí instagram ó lè connect directly mọ bumper yẹn ó jẹ́ pé ẹni tó bá dé pé mo like sanda yìí mo like ṣẹ́ẹ̀tì kíákíá bó bá ṣe bọ́ sí ẹ o ti bọ́ sórí bọ́mpà o ti
1: rí. bọ́mpà yẹn wá dàbí ojú ọjà.
0: bẹ́ẹ̀ni.
1: bí ojú ọjà.
0: bí ojú ọjà.
1: kí gbogbo oníṣòwò ní ìpínlẹ̀ èkó.
0: bẹ́ẹ̀ni.
1: láti bọ́ sí ojú ọjà yẹn.
0: dáadáa
1: ìyẹn tó o bá sì ń tà báyìí gbogbo ayé yóò máa rí ni. tó túmọ̀ sí pé kárakáta rẹ yóò yà kankan.
0: kankan.
1: ọmọ ẹta ni ó máa kankan ta kọmọ ẹranko ni ò tó bọ́mpà yìí yàtọ̀ sí pé wọ́n gbé ajáde wọ́n gbé asíta wọ́n apolówó wọ́n apolówó ọjà wọ́n apolówó wa mo gbọ́ pé wọ́n tún lè ròyìn ọ̀la dára nípa ètò owó ṣé lóòótọ́ ni àbí irọ́ ẹ láwọn orí afẹ́fẹ́ náà wà ó.
0: kò ń ṣe nípa owó wọn ni pé ìgbà míì bí ẹni tó ní ìṣòwò sí ó lè má ní àsìkò pé ajókòó pé ká kọ́ ọ́ lẹ́pẹ́ báwo ló ṣe jẹ́ ńgbà wo la gba ọjà ńgbà wo lowó wọlé báwo la ṣe ń ṣe so tí wọ́n ní pé ìrànlọ́wọ́ yẹn ni pé káwọn wá àwọn ọ̀dọ́ táwọn máa kọ́ níṣẹ́ tó pé wọ́n wá lẹ̀ wọ́n pọ̀ pé jẹ́rìí bí pépé yìí ṣe ń pe àwọn oníbàárà àtẹ́sí gbogbo yẹn èyàn ṣá máa ṣe yẹn tí máa wọlé ẹ máa rán báwo àwọn ta ti kọ́ níṣẹ́ tí òjò pé ẹ̀ ló máa san fún àwa la kọ́ oníṣẹ́ àwa la máa tù wọ́n á wá ràn yín lọ́wọ́ àti ṣe òǹkà ni bọ́jà ṣe wọlé báwo ló ṣe wọlé èlò ló kù níbo la ṣe àwọn ló fẹ́ rajà àwọn ló máa dá wọn lóhùn àwọn yẹn ló máa ràn wọ́n lọ́wọ́ láti ṣe gbogbo
1: ẹ̀. irú ètò ẹ̀kọ́ṣẹ́ wo ló wà lábẹ́ bọ́mpá champion
0: bẹ́ẹ̀ni àwọn ń pè ní bọ́mpá champion ẹniyẹniyẹn dán pè ní bọ́mpá champion.
1: àwọn ṣé wo ni àwọn èèyàn lè kọ́ lábẹ́ wọn.
0: bẹ́ẹ̀ni òun náà ni òun ni record keeping yẹni pé
1: alákọsílẹ̀
0: bẹ́ẹ̀ni
1: an
0: track bí ọjà ṣe ń bẹ́ẹ̀
1: ẹ̀ṣẹ́ antọ́kùnfẹ́ ẹ̀ṣẹ́ antọ́kùnfẹ́ ẹ̀ṣẹ́ antọ́kùnfẹ́ ẹ̀ṣẹ́ antọ́kùnfẹ́
0: bẹ́ẹ̀ni lápá àti pé ẹgbẹ́ ìgbà míì orí èèyàn láti máa pé kò lè rántí then àti pé ìgbà míì arìnrìnàjò mọ̀ ẹni tó bá lójú tó mọ́ ó lè má nínú tó mọ́ ó lè ní iye $1 ló wọlé kó jẹ́ $5 ló wọlé oye yín so ní ti yẹn o gbogbo ẹ̀ran lórí bọ́mpà yẹn pé báyìí iye tó wọlé nì nǹkan tá a lè gbọ́ àlè rí oye yín so ẹni tó máa nà wọ́n lọ́wọ́ fẹ́ pé ẹ̀yin ẹ máa wá ọjà ẹ máa wá ẹni tó bá wọn ní àwọn tó ìrìnàjò tó rà nǹkan tó rà ní nǹkan tó kù ní ẹni tó máa ṣe gbogbo yẹn òun bọ́mpà mú wá.
1: ẹ ṣe mọ mọ ẹ má bínú o n tẹ́ ẹ sọ yìí àwọn ọjọ́ ajá ni o kó tó jẹ ní nǹkan màámi yasi náà kárakáta ni wọn ṣe yorùbá màámi màámi ń ta wọn dẹ lẹrù apá ẹwà lókè màámi máa bọ lórí bọmpà kó wá lè ṣe ṣíà níbi àtẹkùn ọjọ kọlù digitize business wọn màámi bẹ.

FM 92.9 Bond FM 92.9 Bond FM 92.9

ìlànà méjì lọ́wọ́ sí ilé ẹ̀ká sí lórí apapọ̀ ilẹ̀ wa ní gbèsè tí ìgbòho láti lọ ṣọgbọ́n lọ fẹ́ ẹni ẹ̀ tuntun bẹ̀ sí ní ẹ̀ka ilé nàìjíríà tó wà ní orí gbogbo nílé ìkẹjà ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jọrọ nínú èrò náà ìjọba ìpínlẹ̀ èkó ti ṣètò ìdánwò gbọ́dọ̀ padà fún àwọn akẹ́kọ̀ọ́ girama lẹ́yìn ètò ti síwájú látàrí ọdún ìrìn tó wáyé ní ìkòròdú àwọn ọ̀rọ̀ ti lọ sọ́dọ̀ aráàlú láti yàgò fún dída ìdọ̀tí sáwọn ibi kò tọ́ lójú ọ̀nà àtijọ́pọ̀ ìṣòro ilé ayé àgbàrá yàgòrò ààrẹ bọ́lá tinubu ṣíde àti ìṣojú náà títí márùnsẹ̀ akwanga kaduna sí lagos orílẹ̀-èdè amẹ́ríkà ti ṣètò rẹ̀ láti iṣẹ́ papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà lẹ́ka ètò okòwò wọ́n ní orílẹ̀ mẹ́kànlá rẹ̀ látọ̀rọ̀gà lọ́wọ́ àti bọ́lú àṣírí ètò ìdánwò basic education certificate examination ọdún 2026 wọ́n ti padà bẹ̀rẹ̀ sí ní wáyé báyìí ní ìpínlẹ̀ èkó lóòrán lẹ́ka àjọ tó ń ṣètò kan ní ìpínlẹ̀ èkó fẹ́ràn ìdádọ́jọ wọ́n sì ní ìròyìn ìlú mílẹ̀ ìjọ ẹ̀kọ́ ìdánwò fún àwọn tó jẹ́ ẹ̀kọ́ ìdánwò náà àwọn òbí àti alágbàtọ́ àti àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ tí wọ́n tẹ̀lé àlàálẹ̀ lójú àti tẹ̀síwájú lọ́wọ́ ìdánwò ọ̀hún bákan náà wọ́n fi ọkọ̀ àwọn ayé ọlọ́rọ̀ balẹ̀ nípa gbogbo ọ̀tọ̀ lọ́tìtọ̀ lójú àti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ láǹfààní

0: ṣe àbẹ̀ ní àwọn ibùkọ́ tí wọ́n tó ní ayé fojú orílẹ̀ àbẹ̀ lásìkò tí ìbò náà láìpẹ́ yìí ó sì sọ bí náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú ni wọ́n máa ń dalẹ̀ sí àwọn ibùkọ́ tó wọ́n fún wọn di ojú àgbàrá ẹgbẹ́ ta bẹ̀rẹ̀
1: àwọn èèyàn wa ní kí a bá sọ̀rọ̀ ojoojú ẹ̀tọ́ rọ̀ yìí náà lẹ́nu tí mo lọ káàkiri bẹ́ẹ̀ rẹ̀ báwọn ẹ̀rọ tó ń dalẹ̀ sí wọn gbàrà ojú kí wọ́n jọ kí wọ́n ṣíwọ́ lórí ẹ̀ àgbàrá òbó àti lọ́dún gbọ́ngàn ó lọ sí ń dí omi kó lè jọ lẹ́nu mọ́jọ kan máa jáwọ́ lórí ìtọ́ bẹ́ẹ̀ yìí.
0: Ọ̀gá ojú ìwà fi ọkọ̀ àwọn ògbó ìjọba ìbílẹ̀ ọ̀hún balẹ̀ pé àwọn ó sì máa tẹ̀síwájú láti pé àwọn ó ṣe ètò ààbò tó tó fún gbogbo àwọn òbídẹ́ tó yẹ pé oníyàlẹ́ àgbàrá yàgbẹ́rẹ́ ti ṣe àkóbá fún bákan náà ni ó rọ̀ wọ́n láti pé wọ́n lànà fún àwọn àgbàrá kí wọ́n sì bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn awakọ̀ tí wọ́n máa ń ju àwọn ẹkẹ omi àti àwọn ìdọ̀tí sí ojú òpópónà láti dẹ́kun ìwà ìtọ́jú pé ìwọ̀n ló fà á tí ọmọyàlẹ́ àgbàrá yàgbẹ́rẹ́ fi tàn káàkiri lásìkò ìbò tó rọ̀ tán ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹgbẹ́ òṣèlú àwọn people's union ti ìpínlẹ̀ èkó ti kọ̀ wọ́n mú lórí bí òṣèlú ọmọyàlẹ́ àgbàrá yàgbẹ́rẹ́ ṣe gbàgbẹ́rẹ́ pọ̀ ní ìpínlẹ̀ èkó wọ́n tún jẹ́ kí ìpè wọn wà fún ìjọba lórí ìdáàbòbò ọ̀rẹ́ àti dúkìá aráàlú àwọn ọ̀rọ̀ bí àwọn ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ ní kazeem ni wọ́n sọ̀rọ̀ wọn gbẹ̀mí mọ̀ nígbà tí wọ́n rí gbogbo àwọn fọ́nrán tí àwọn olùgbé tó wà ní agbègbè àmúlò ṣe ìpèrèdú agbègbè oṣogbo lẹ́kí ẹ̀pẹ́ làbájú àti sínú lóye tí wọ́n bẹ̀rẹ̀ sí fi léde lórí bí oníyàlẹ́ àgbàrá yàgbẹ́rẹ́ fi ṣe fojúmọ́ nínú àbò tó sì fa ìṣòro àìlọsíbi òkèèrè ẹgbẹ́ wọn kazeem jẹ́ pé lọ́wọ́ náà pé àwọn ìṣòro ìrúgbẹ́ kí ètò wà fún kó tó di àsìkò tí a wà yìí ó rọ ìjọba ìpínlẹ̀ èkó láti gbé ìgbésẹ̀ lórí àti kó gbogbo àwọn kòtò ìdálẹ́nu àti kàláàrin ńláńlá tó wà ní àwọn agbègbè wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àtúntò ẹ̀kẹ́ onílẹ̀ máa lọ gbèrò bákan náà wọ́n rọ aráàlú wọ́n bá àwọn mọ̀lẹ́bí àti àwọn aráàlú àti àwọn olùkọ́ni tí oníyàlẹ́ àgbàrá yàgbẹ́rẹ́ náà ṣe àkóbá fún láti pé kí ìjọba kí wọ́n ṣe àtìlẹ́yìn fún un látàrí dúkìá tí wọ́n pàdánù lásìkò ọ̀bẹ àrùnàdá ọ̀hún. Àwọn ọbẹ̀lá tinubu ti pẹlẹ mọ́ ìtàn wọn láti máa mú ìgbáyé gbádùn bá aráàlú pàápàá jùlọ ṣíṣe àwọn ojúnà tó jẹ́ ọ̀gá ìgbàlódé tó sì tẹ́jú tẹ́ fún àwọn aráàlú lásìkò tí a wà yìí.

láti ìlú gbòmí ààrẹ tí ohun tó jẹ́ alága ọgbọ́n òṣèlú apc ẹ̀dẹ̀ gọ́ọ̀nà tàwọn èèyàn tó wá dà bẹ́ẹ̀ ṣojú fún níbi ìṣídẹ̀ iṣẹ́ àkùṣe náà gbọ́ pé bí náà pé ìjọba kò ní dẹ̀yìn bò lójà láti máa ṣe ohun amáyédẹrùn tó wà mú àwọn gbòòrò bá ọ̀fẹ́ ọ̀rọ̀ àjọ orílẹ̀-èdè mú wọ́n ṣàlàyé pé ojúmọ̀ títí márùn-ún ní kìlómítà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà àwọn ìgbìmọ̀ àṣìjọba federal executive council tí wọ́n bọ̀wọ́ nù láti pé wọ́n ṣiṣ

Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣètò ìdánwò gbẹ́kẹ̀ padà fún àwọn akẹ́kọ̀ọ́ girama lẹ́yìn tí wọ́n ti sọ síwájú látàrí ọdún ìròyìn tó wáyé níbi.

tí sí kéde pàtàkì yìí gbogbo ọ̀nà tí èèyàn lè fi ní àlàáfíà tó péye ló yẹ kí èèyàn ó ṣàwárí ẹ̀ o solution go stop fún irúfẹ́ àìsàn yòówù tó lè fẹ́ sọ́ra rẹ̀ di gíràn lágọ̀ ara ilé ìwòsàn IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD mójútó gbogbo ọ̀nà ìmúwá lọ ṣòkòtò rèé lápò ṣòkòtò yín bí o ojúlówó ìwòsàn pọ́n délé tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ tẹ bàálù létí lọ sí lórílẹ̀-èdè India China Britain America France àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rèé lábúlé ẹ̀gbà àti nílùú Ìkòròdú ń bí ẹ jẹ́ kí ohun tá a ní ojò wá lójú ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí àmọ́ ní ìlànà ti ìgbàlódé báyìí ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà bíi tí wọ́n ń lò nílé ìwòsàn IA&S a kì í gbókèrè kábọ́ dídùn ọbẹ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostics Building Newton Bus Stop Gangan Abúlé Ẹ̀gbá tẹlifóònù 0803-869-0104-003-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú tẹlifóònù 0816-585-8582 0816-585-8582 IA&S orí ọ̀fẹ́ ọlọ́run ni o.

0: Ìwádìí fi ráńtà.
1: Ìlera lọ́rọ̀, a ní aṣojú ilé iṣẹ́ Vital Royal Health tó ní àwọn egbòogi tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún ìlera wa. Kí lẹ ní fún wa?
2: Orúkọ mi ni Fọlá Olúwatọ́lá, aṣojú ilé iṣẹ́ Vital Royal Health. Àwọn egbòogi wa tí a fi èròjà Indian Ayurvedic ṣe. Àkọ́kọ́ nínú àwọn egbòogi wa tí a pe orúkọ rẹ̀ ní Royal Rest. Royal Rest tí a fi èròjà Ashwagandha Extract ṣe. Ó ń ṣiṣẹ́ fún ìpòrúru ọkàn tí a mọ̀ sí stress. Àbí àìbalẹ̀ àyà. Ó ń ṣiṣẹ́ fún palpitation. Ó máa ń fún ènìyàn lágbára àti okun láti kojú iṣẹ́. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọni nínú ilé. Ó ń jẹ́ kí ọlẹ̀ ayọ̀ sọ nínú ọmọ obìnrin. Ìkejì nínú egbòogi wa tá a tún ní là ń pè ní Royal Guard. Royal Guard tí a fi èròjà Neem Extract ṣe. Ó máa ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ tí a ń pè ní Blood Purifier. Ó máa ń fọ rọrẹ́, ìṣáká àti ìtalára kúrò. Ó ń jẹ́ kí ara jọ̀lọ̀ tí a ń pè ní Skin Rejuvenator. Ó máa ń sọ àgbà dèwe tí a ń pè ní Anti-Aging. Ó máa ń jẹ́ kí èèyàn rẹwà sí. Ó máa ń jẹ́ kí èèyàn dùn wò lójú. Tẹ́ ẹ bá fẹ́ pè wá lórí ilé iṣẹ́ wa, ẹ lè pè wá sí orí 0806-655-5103. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìkẹta nínú egbòogi tá a tún ní fún yín ni Royal Intact. Royal Intact tí a fi èròjà Maca Root àti Chilajet àti Ashwagandha ṣe. Ó ń jẹ́ kí ọkùnrin fakọyọ nínú ilé. Ó ń jẹ́ kí ọkùnrin ṣe iṣẹ́ bí ọmọ ọkùnrin. Ó ń pèsè oje fún ọmọ ọkùnrin kó lè ṣe iṣẹ́ akọrin nínú ìjọ àfẹ́yìn. Ní là ń pè ní Royal Insucap. Royal Insucap tí a fi èròjà Genimax Investor ṣe. Ó máa ń fọ àtọ̀gbẹ kúrò lára. Ó sì máa ń jẹ́ kí ara bọ̀ sípò lọ́wọ́ àìlera. Nafdac ti fi òǹtẹ̀lú gbogbo àwọn egbòogi wa tá a ní. Àwọn egbòogi wa ẹlẹ́rí wọn rà nílé ìtajà oògùn káàkiri. Ẹlẹ́rí rà ní Bisiniola Pharmacy. Wọ́n wà Lẹ́gbẹ́dá àti Okunola. Ẹlẹ́rí rà ní Ojes Pharmacy Ẹgbẹ́dá bákan náà. Ẹlẹ́rí rà ní Juta Pharmacy. Wọ́n wà ní Sherry. Wọ́n wà ní Council. Wọ́n wà Láyọ̀bọ́. Ẹlẹ́rí rà ní Ramsgate Pharmacy ní Sango. Ní ìdí Ìrókò Road. Wọ́n wà ní Abúlé Ẹ̀gbá. Wọ́n wà ní Ìjàyè. Wọ́n wà ní Kọ́lá àti Ìyànà Ìyẹ́sí. Ẹlẹ́rí rà ní B. Emmanuel Pharmacy ní Alásàlá Road ní Mushin. Ẹlẹ́rí rà ní Zim Pharmacy ní Mushin. Ẹlẹ́rí rà ní Vimpo Pharmacy wà ní Mushin. Ẹlẹ́rí rà ní Uzo B Pharmacy ní Mushin. Ẹlẹ́rí rà ní M&J and Son Pharmacy ní Mushin. Ẹlẹ́rí rà ní Wellness Pharmacy ní Jakonde Gate, Isolo Road. Ẹlẹ́rí rà ní Yankee Pharmacy ní Badagry. Ẹlẹ́rí rà ní Satchmore Pharmacy wọ́n wà ní Badagry. Ẹlẹ́rí rà ní STB Pharmacy wọ́n wà ní Badagry. Ẹlẹ́rí rà ní Great World Pharmacy Ajayi Road Ọgbà. Ẹlẹ́rí rà ní Estin Pharmacy Ọgbà Bus Stop. Ẹlẹ́rí rà ní Neb Pharmacy ní opposite NNPC Filling Station ní Bank Road Agege. Ẹlẹ́rí rà ní Bruno and Matt Pharmacy Nepa Bus Stop Ejigbo. Ẹlẹ́rí rà ní Ben Eze Pharmacy No. 1 Demory Street Ketu. Ó wà ní Mexico Pharmacy ní Ketu. Ẹlẹ́rí rà ní Promino Healthcare Jumafac Bus Stop Ikorodu. Ẹlẹ́rí rà ní Lux Pharmacy ní Ikorodu opposite UBA and Ikorodu Garage. Ẹlẹ́rí rà ní Gabi's Pharmacy Ìdúgbọ̀ràn Ìdúmọ̀ta. Ẹlẹ́rí rà ní Pharmacare Pharmacy wọ́n wà ní Festac àti Satellite Town. Ẹlẹ́rí rà ní Ox Pharmacy wọ́n wà ní Festac àti Satellite. Ẹlẹ́rí rà ní Omega Pharmacy wọ́n wà ní Church Street Akeogun ní Pàjá lẹ́gbẹ̀ẹ́ Post Office ní Pàjá. Wọ́n wà ní Command náà. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806-655-5103 0703-039-8601 or 01-4508-72. Address office wa Vital Royal Health 7 Awolowo Way Ikeja Lagos opposite Ikeja Local Government. Ọlọ́run ò ní fàyè.

Mm-hmm.

Y va a dar al mismo.

Romulo. Y ya, la cual.